0: This is Jordan 105.5.
1: Station with the voice for entrepreneurs.
2: Kotito lati gbadura fun gbogbo abiyamo.
3: Abiyamo ninu oju tutu ori iwa tomo re ma pade olore. Adupe owo oju September layo. Oba mi adani dani tani ka o le fi je. Oba mi to le roba loye tani ka o le ro loye. Ko se ri to le so pe asiko joba re ti tan. Ko se afobaje kankan to fi ojoba. So di afo ko se ni kankan to le ro loye. Tori pe awon osu tutu awon re beji loke pariwo. Go go go go go go go go. Baba labiyamo yin wole were o pastor Fakeye mane ni mo je. Loni ojo tuzi ori re ma gbere pade re o. Mama baba ni je le bi beji. Ṣugbọn ori ofe ti ori Kehinde ba gbe to ba ju ti taye lo ona fi pada so wu pe Kehinde gbegbon ni Kehinde a se ori ni sa ibo lo ti gbori lo ninu oju to koje to wa ngbabode ti o bere melo lo ti sisi ori ara ara tori omo yi to wa ngbabode ti yin ita wo ni oko re atomo re ti gbori si ti ogo fi sonu ibo lo ti gbori wo ninu odun ti oko fi sonu oni yi adua lori oro ori na ni ki gba fun o Asa ti kankan ba se owo ida ireti ji wa fun ti kankan ba se ti re ireti ji wa fun eniyan koda to ba je ese ni ireti ji wa sugba asa ti ori ba ti kuro lorun ko soro lori e mo niyan mama ori ara re atori omo re ma fi sere o to ba ki n bawo fun ori re atori omo re tele leyin eto yi fun ori re si bi aponle to ba fe bi omo tutu ori re ni o kan mu wa nitori tori ba ti jade irorun ni fun ejika lati jade Mama se to ba ti gba ori o gbadọ gba orun Oluwa ni ka gbadura si ori gbogbo iseda jake jado oju September ya fe da go pada si ori gbogbo iseda eniyan aro yi ni ko la omi orokin na ri ki gbogbo eniyan fi po ori re to ba ti dele wa mu lo fun omo re na nitori oju tutu la wa to ba ti nbo mu ikeda ni nitori ofe la pin fun gbogbo eniyan di ori re mu ni bi to ba wa Ori re gbe re. Yo ju September yi je o di baje lori re. Ise bori ta meta baje lori re. Ise alofo se baje lori omo re. Ise awon to ndayere ati agbado si adugo baje lori re. Baba ti eniyan ba ma gbadua anu to ba ma dengo ori le lejo. Ai moye gba ti opolopo ti gbadua fojo ibuku ojo ti ojo ibuku ma ro ko ba leda won le. Gbogbo ele pariwo ori mi o.
4: Ori mi o.
3: Mo Jesu lojo ayo re.
4: Mo Jesu lojo ayo re.
3: Mo ye lo gbori pe ori to ba ma pe bi subo gbo nyara sori oke aja ologbo na ni o si gbeje. Ani mama ti ori omo re ba gbe ori ofe to ku ojo osun. Ta ba ni bo se sere ori omo re asi yi pada si anu fu ohun. Mama dide ore leda gbogbo eniyan lo gbe mi di ori afafa leni. Bibali wi pe ta ni ninu omo yin ti o bere bread ta si fun ni okuta. Oluwa nkan ta fe la bere. Pe ki ori awon to n gbo mi ko ri ori apesi. Ki ori won ko lana fun won. Ki ori omo won ko sori re. Ki ori won ma je ni afi oba. Ori won je kan je won omo. Olore ataku ti ni gbogbo ile sami yo wa okan leni o. Ori re ma gbe ori ofe duro. Ojo ti ojo ibukun ma ro wa wa nle o. O su baba ti awon eniyan nberu yi wo mama ko le nberi. O su baba ti awon eniyan nberu yi moto bagini yo wa gbe wole oju baba ti awon eniyan nberu owo okowo te bo ma wole oju baba ti awon eniyan nberu onje mo ni wa ma fi je oju baba ti awon eniyan nberu ni se mo re ma de oju baba ti awon eniyan nberu se mo ma soju re oju baba ti awon eniyan nberu lo ma te wedi fitisha mo re oju baba ti awon eniyan nberu ni mo re ma pade oko o de oju baba ile mo kun re ma pade yawo gidi anti to kiri oti wa ni shop anti to je se yo mo ma gbe yanu lara re iwo to ta worobo legbe titi yi loju yi wa ro gbogbo shop ti e iwo to ti lowo ri to ni kankan mo loju yi owo re ma de o iwo to wa ro play ri loju yi wa gun o iru aye to je ri wa je loju yi iru igbadun to ri iru e ri loju yi wa gbadun ẹ ọjọ ọmọ tó ti jẹri lóṣù yìí wà jẹ irú owó tí ọwọ rẹ ọtẹrí ọwọ rẹ àtẹ lóṣù yìí ènìyàn gidi tó bá pàdé rí lóṣù yìí wà bá pàdé ọrẹ léraléra tó ti bá pàdé rí lóṣù yìí wà gbà tó bá wo gbogbo orí fóònù olórí rẹ ló máa kún mẹ àwọn ajẹnilọ rẹ má wo bẹ lórúkọ yẹ kọ bẹ sí pé ọsọrí ago ọmọ rẹ má pàdé olórẹ kí ló kà lóṣù yìí ó kè jẹ kí jésù tún fẹlẹ yí alẹ ní oṣù yìí wà parí ilé yẹn oṣù yìí wà gbé mọtò yẹn wọ àdúgbò yẹn abiyamọ ní oṣù september yìí ọmọ rẹ ò ní dẹni tí ó lè dá wẹra rẹ ó yẹ pé ayọ lóṣù yẹn lọ máa gbà ìròyìn ayọ lọ máa gbọ agogo tí ka wákàtí ọjọ yóò ka wákàtí ìwà àtọmọ rẹ sí rere lóṣù yìí o lóṣù yìí ayé máa fọwọ́ pa ọlẹ́ lóṣù yìí wà fọyọ̀ gbẹ ẹ̀tọ́ rẹ o ìrètí ìpàdùn rẹ òkè ọyẹ gbà o olúkúlùkù ẹni tí ń gbọ́ mi ní àgbáyé gba eré àjẹjẹ tán nínú oṣù yìí tọmọtọmọ ogún àti eré oṣù yìí yọjú tóṣù tó kọjá lọ o oṣù yìí wà rọjú ráyè gbàre rẹ oṣù yìí gbogbo ògo rẹ ó yà dá padà fún ọba yìí nínú oṣù yìí wà owó ìwà ayọ̀ sí olúwa o nínú oṣù yìí ọmọ lọ sí pápá ọkọ tútù tọmọtọmọ adé ọrọ rẹ ìrànlọwọ sí orí rẹ àti ọrọ ilẹ̀ kẹ ọ àti titu ayọ wọlé sakaraya yóò wọlé ìwọ náà lóṣù yìí ó wọlé sakẹwù yóò wọlé tiẹ náà lóṣù yìí tọmọtọmọ ayọ àti ìdùnnú máa kí ọdẹlẹ o olúwa tó bẹbẹ ní ọdọmùwò yóò bẹ ìdílé yín wò lóṣù yìí o yóò sì tún yá yín lẹnu o olúwa yóò ràn lọwọ tọmọtọmọ lóṣù yìí o wọn jí ajá yóò àti ajá sẹkù ọmọ rẹ ò ní jẹjẹ kù ní pati o olúwa yóò jọba nínú ilé yìí oṣù yóò ní mẹkún dání ẹlẹ́dàá yín máa ra mọ́tò yẹn o orí yóò ní sunu agbára ìjẹ àyíká ọmọ rẹ kò ní gba ibi orí ọmọ rẹ ò ní pàdé ohun tí ó bá láyé jẹ ibi tó bá kọjú sí ire ni àìsàn bàbàrà kò ní mú ọ lọ́tọmọtọmọ o aláìsàn yẹn wàá ta tù òṣùká alábọ́rù wọn ní múlé ọlọ́rì ewúkẹ́wù kò ní wúwá tọmọtọmọ o yóò jẹ ọ́ tọmọtọmọ kò ní yẹ̀lẹ́ o owó kò ní fi ọ́ ṣọ̀tà ò ní ṣọ́ọ̀tì ọmọ o ọmọ yóò ní dín ọmọ rẹ máa jòkó pẹ̀lú àwọn ọmọ aládé ayé ò ní fọmọ láwọn lójú ò màmá ọmọ wa yóò ta gbòǹgbò ọlà ayé ọmọ rẹ ò ní takú sọnà ìjàmbá ò ní ṣe wá tọmọtọmọ olùwà yóò fọ rere tẹ gbogbo wa lọ́rùn oṣù yóò ní gbẹ̀yìn ọmọ rẹ ìwọ ló máa rẹ́yìn oṣù ayé ò ní fi wàhálà ọmọ bá fà yí wa jẹ òru ò mẹ́ni ọ̀wọ́ ọmọ rẹ ò ní rìnrìn àlọ́ ìdé o ọ̀sán ò ní
4: in making you the
3: lóṣù yìí tọmọtọmọ a máa tayọ o ní tàràkà lórí ọmọ o o sì ní tàràkà kó tó jẹun kàńpẹ́pẹ́ ayé kò ní tàwọn ọmọ wa orí rẹ dorí tí ń fa rẹ mọ́ra orí rẹ dorí tí gbogbo ayé ń wárí fún wàá dé ní àtàtà tọmọtọmọ igbá ìjẹun ọmọ rẹ ò ní fọ́ àwọn eléyìí ò ní fàya ayé ọmọ wọn ò ní tapọ̀ òbí gúgúrú o ní jìyà orí rẹ dorí ọlá o dorí ọlà orí ọmọ wọn ò ní gbàbọ̀dé o ẹni bá pẹ̀lú ìwà níbi yóò forí ara rẹ̀ gbé orí èmi àti ìwọ kò ní sùn ta o jésù olúwa wa ẹyin ní àwọn ọmọ ọlọ́run fẹ́ gbọ́ èríkà tó máa lọ sí kọ́lá.
5: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá Elédùmarè rè. Ọmọ mi kan travel out.
6: Ọmọ yín kan travel out.
5: Bẹ́ẹ̀ni
6: ìlú wo ló lọ?
5: Canada ló wà.
6: Canada ọmọ ta ló ń lọ Canada?
7: Ọmọ mi ni o.
6: Ẹni tó ṣàmì ọ̀nà sí fọ́mọ rẹ.
5: Ó bá pè mí. Ó bá ní kí ni mò ń ṣe mo á ní pé èkó tí mò ń tà náà ni mò ń tà ó ní òun ò fẹ́ kí n ṣe wàhálà mọ́ ó ní èlò ni oúnjẹ tó máa fún mi ní oṣooṣù
6: mo wá ní
5: bó ṣe ní kí sẹ́ẹ̀dì àkáǹtì nọmbà fún nìyẹn ni ó ṣáà fún mi ní 60,000 ní oṣooṣù láti january wá ló ti ń
6: fún mi. Lẹ́wọ̀n gba sálárì. Abájọ tí pupa yín yọ dáadáa. Mo ṣe à ń sọ pé kí ló ṣẹlẹ̀. Oúnjẹ ọmọ ni. Ẹyin wo lọmọ yín máa sọ sálárì láti ìlú òyìnbó? Ọmọ rẹ á tọ́jú rẹ dalẹ̀. Láti January, wọ́n sọ sálárì fún màmá.
3: Màmá tó bá ti ń bọ̀ láàárọ̀ ìmú ènìyàn bíi márùn-ún mẹ́fà dání. Bọ́ọ̀lù ẹ̀dí kọ́ lágbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Torí wípé níjọ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù September. Gbogbo ènìyàn máa dá ọrẹ jákèjádò lórí ọmọ lórí bàbá lórí ìyá. Owó ọpẹ́ ló ń dà. Ẹni bá bẹ láyé ní ń dá ọrẹ ọpẹ́. Ó ti ẹ̀tọ́ pé màmá ó yẹ ká dá ọrẹ ọpẹ́ léni. Nítorí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú ká tó wọ oṣù yìí. Kò sì sí iye tó lè fi ṣe o. ninu osu baba baba ta wa yi ire de ba wa tomo re olorun baba alabiyamo o aye lo wa hallelujah
7: hello hello prophet 09060 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si account details yi 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bam.
3: Abiyamo, a ò ní máa bọ́jẹ̀ mọ́.
8: From Lagos, this is
0: Jordan. 105.5 FM.
9: This is Jordan 105.5.
1: Station with a voice for untrained.

0: ẹsẹ fún ọ o ni olùrànlọwọ rẹ o ni agbẹbí o ni ògo tó ní láti lè mú kí ìlérí yẹ kó lè ṣe ẹni tó ran ayé rẹ lọwọ àbí tó yàn ara àyànmọ rẹ lọwọ tí ìran fi ṣẹmọ lára àwọn olóbá gbẹbí ògo tó ní ọpọlọpọ èèyàn tá a bá kan ràn lọwọ wọn lè gbé ara wọn sínú tí wọn fi lọ tí wọn lè rí ara yẹn dá èrèdí èyí láti gbé ìsọ òru kalẹ ká máa ń pè ní òru gbàràmí fún mi irú ètò máa wáyé ní ọjọ friday ní ọsẹ yìí àmásí ọjọ 1 ọlá àwájẹ ọjọ wednesday ìyẹn parapọ mọ ìpàdé agbára síbi ọba tó bá wá di ọjọ thursday ajá on the 3rd gbogbo churches wa pátá ní ìpàdé láì ló ti máa ṣẹlẹ̀ olùrànlọ́wọ́ á dé sí ayé rẹ̀ olùrànlọ́wọ́ máa dé in the name of Jesus ẹ tún gbogbo èèyàn sọ pé happy new month happy new month okay kan happy new month in the name of Jesus ayé máa dìde in the name of Jesus mo bá sọ ọkàn fún ọ tá a bá sọ nípa ìrànlọ́wọ́ àwọn kan sọ pé àwọn tó ti lówó lọ́wọ́ pé wọn à nílò òun tó ń pe ìrànlọ́wọ́ mọ́ gbogbo èèyàn tó wà láyé ni wọ́n nílò ìrànlọ́wọ́ èèyàn lè jẹ́ olówó o lè jẹ́ ọlọ́lá o lè jẹ́ ààrẹ orílẹ̀-èdè tàbí gómìnà kí ìnira kó dẹ̀ gba ohun kúrò lójú ẹ̀ bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ ní bíbélì ẹja wo ti mose mo wà nínú ìwé exodus chapter 18 verse 18 ìwé exodus orí kejìdínlógún ẹsẹ̀ kejìdínlógún wàárí gbólóhùn tó jáde ń bẹ̀ ó jẹ́ ká mọ̀ wípé àṣẹ gbogbo ènìyàn ni wọ́n nílò ìrànlọ́wọ́ ọlọ́lá tàbí alágbára tí ò bá sí olùrànlọ́wọ́ tó bá ń da ẹrù gbé wàhálà wà ń bẹ̀ ẹ bá mi kàkí lówí.
1: Dájúdájú.
0: Dájúdájú.
1: Ìwọ ọ̀daràn rẹ lágara.
0: Yes.
1: Àti ìwọ àti àwọn ènìyàn tí ó pẹ̀lú rẹ. Nítorí tí nǹkan yìí wúwo jù fún ọ.
0: Ẹrù ti wúwo jù fún Mose. Òun ni lídà gbogbo orílẹ̀-èdè. Òun ni aṣáájú. But ẹrù wúwo tó gbé sórí kò mọgbọ́n tó máa dá sí. Ènìyàn ló gbà nímọ̀ràn ní irú àkókò náà. Kò sí nǹkan tó lè ṣe. Òun nìkan náà ló máa ń ṣe ìdájọ́ gbogbo èèyàn kò sáyè fóun kò sáyè fún kankan wọn àyàn ló àgbà nímọ̀ràn pé wo ẹrù wẹ̀ ni ó pa òun ní tọ́jọ́ tó bá ń bàrìn báyìí ẹ tẹ́wọ́ sí ni sà olùrànlọ́wọ́ dìde fún ayé rẹ olùrànlọ́wọ́ dìde fún ayé rẹ sọ pé olúwa
2: olúwa
0: bẹ́ẹ̀ ìrànlọ́wọ́ dìde fún mi olúwa
2: olúwa
0: ẹ dìde fún ìrànlọ́wọ́ mi ní oṣù kẹsàn-án
2: jẹ́
0: pàdé ìrànlọ́wọ́ Olúwa nígbà tí ẹrù pọ̀ jù bọ́dì yẹn ti pọ̀ jù lórí ẹ̀ so ó ti rẹ̀ ẹ́ màá fẹ́ kẹ́ bá mi kà síwájú ẹ kà síwájú ẹ kà verse 19 kí ló wí.
1: Fẹtí sílẹ̀ nísinsìnyí sí ohun mi.
0: Yes.
1: Èmi ò fún ọ ní ìmọ̀. Ọlọ́run yóò sì pẹ̀lú rẹ.
0: Yes.
1: Ìwọ́ wà níwájú Ọlọ́run fún àwọn ènìyàn yìí. Kí ìwọ kí ó máa mú ọ̀ràn wọn wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Kí o sì máa kọ́ wọn ní ìlànà àti òfin wọn ni.
0: Yes.
1: Kí o sì máa fi ọ̀nà tí wọ́n ó máa rìn hàn fún wọn. Àti iṣẹ́ tí wọ́n ó máa ṣe. Pẹ̀lú pẹ̀lú.
0: Yes.
1: Ìwọ́n sì máa nínú gbogbo àwọn ènìyàn yìí. Àwọn ọkùnrin tí ó tọ́. Tí ó bẹ̀rù Ọlọ́run.
0: Yes.
1: Àwọn ọkùnrin olóòótọ́. Tí ó kó ìran ojú kòkòrò. Irú àwọn wọn ni kí o fi jẹ́ olórí wọn.
0: Àtàwọn báyìí lórúkọ Jésù ti Násárẹ̀tì olùtọ́ni olùmọ̀ràn tó máa tú ayé rẹ ṣe ó yà lọ pàdé ẹ̀. Ẹni kọ́pìnì tó bá já sílẹ̀ bíyù ọba àkàwé ọba àmọ́kàwé bíyù anybody in any position in any condition tó o bá dá kọ́pìnì sílẹ̀ tó o bá rí olóòótọ́ èèyàn àwọn ló máa jẹun. That is why iṣẹ́ tó o bá ti ń ṣe o nílò olóòótọ́ ènìyàn àwọn tó bẹ̀rù Ọlọ́run. Àwọn tí ò kó ayé sọ́kàn tó bá ti lè kó sọ́kàn tó bá fún ahead anywhere wọ́n máa bá ibẹ̀ jẹ́ ni so o wa gba ni mo pe lo wa awon oloto awon eniyan ti won be olorun opolopo na ni ogbo won kowojo won de da ile se sile sugbon awon eyan ti won gba si bi sena na para gbe se yen won de gori ekodo iru company be won de fold up ki sene yen awon to barin awon to fokata awon to gbekele awon to pele eyan won looto won se gbekele won de beru olorun gbogbo en to je bi esu ninu yajo re loruko jesus olu ale won jade
2: amen
0: olu ale won jade
2: amen
0: olu ale won jade
2: amen
0: in the name of jesus sorry aye aye wa to ba ni osaye o ti pade aye ni en ka gba mi sa mo be ko samele dada gbogbo en to pe ni aye to lo fe fi aye han o kia kia olo afi orun han loruko je
3: Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm

0: pe oro e no fi pe mi hali la mata mo gbo wale oro ya ibi kibi to ba wa mo
1: six side. This is Jordan.
0: Ororo yen, ororo to gbe mi jade lati nu erupe, lati nu erofo, lati jeun pelu awon malade, o to ko fi bere, fi gbadura fo mo e, fi gbadura.
2: Good morning, Lake.
0: Fa ko bi re, fi gbadura fo ara re.
2: Yes, welcome to the Jordan Breakfast Show. And today,
3: hey everybody, this is the sweet and it's about get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur.
0: In the name of Jesus,
3: possibly be.
0: Yes, but he promised me my family and the manchu. My phone and the matchu near Barrow near Onene Equators.
4: So my people, this is not Jordan Drive. Now they listen to so get better information. Won't give you no move and need you.
0: How much you pay, Daddy? Say Equators, you can let him up with matchu.
4: But if you don't say one move, move your radio with it.
2: Hello Lagos, welcome to
0: me Benny Ekota Nikan Nimo announce
2: to the Jordan Night Show, and today we'll be discussing
5: the voices you need at work.
0: When the most announce no no man agbara how you be that
5: day every day till payday.
6: Oruko yin mami ati mi ni pe Olorun se ohun to po ninu aye mi omo mi okunrin nigbati o fe se igbeyawo awa mo wa si ori oke yi lati a pray pe omo yi omo mi fe fe wa da so fun mi ni pe ki omo mi ko ma fe omo yi o pe ko ki se iyawo e pe o ti ni iya.
7: Awesome dog
6: every day, all day. Joy is a big set, lati se ni se debe ni ko ti le dide mo elomiran lo si oko yawo
7: on social media Facebook Jordan 105
6: lojo na nigba ti o di akoko to ye ko jade ko ni jade sita lati jade bi oko yawo awa gbe kuro nbe lojo yen agbe lo si ile lati ile ta gbe lo o di ero hospital ko le to mo o le yagbe bo se dijo keji nigba ta do hospital won fa si roba si lara fun osu meta pe ni roba olo lẹyìn rọbù lẹyìn ìgbà tó pàṣẹ rọbà yìí mo wá ń wá sí orí òkè yìí láti wá gbàdúrà ìgbà tó di ọjọ kan mo wá pinnu lọkàn mi wípé mo fẹ rí bàbá lọjọ yẹn but kò sí táìmù láti rí wọn wọn náà travel bí ẹmí ọlọrun bó ṣe sọ jáde látẹnu bàbá pé ẹni tó bá fẹ rí àwọn kó lọ sí ìta kó lọ ra mantu ní àkókò yẹn wọn ò tí mọ a mantu fún yàn wọn ni kó lọ ra mantu kí àwọn pásítọ kan fi òróró sí fún gbogbo wa wọn ṣe fi òróró sí mantu yìí mo ju mantu sínú nylon mo mú lọ sílé mo lọ fi wọ ọmọ mi yìí láì gbogbo ara délẹ ṣùgbọn ní ọgbà tí àkókò tó láti yọ rọbà yìí wọn ni ká máa lọ sí ring road ní ká ti lọ yọ nígbà tí wọn sọ báyẹn fún wa tá a dé ring road wọn ni àwọn máa yọ wọn sáà yọ rọbà yìí wọn làwọn fún ní 5 seconds láti.
8: Ebi tó lọ ní ring road yẹn ṣe hospital.
6: Hospital ni hospital ring road ni hospital yẹn. Mi ò rántí orúkọ ẹ̀ mọ́ so ìgbà tí ó sáà débẹ̀ wọ́n sáà yọ rọ́bà yẹn wọ́n wá láwọn fún ní 5 minutes láti rí ẹ̀rí táwọn fẹ́ rí ṣùgbọ́n fún ìyàlẹ́nu mi tí ọlọ́run dẹ̀ jọ mí lójú púpọ̀ níbi tí ó ti ń tọ̀ wọ́n gbé stainless fún pé kọ́ máa tọ̀ nígbà tó ń tọ̀ tó ń tọ̀ tó ń tọ̀ mi ò tẹ́lé lọ àbúrò ẹ̀ ló tẹ̀lé ibi tó ti ń tọ̀ bí ó ṣe tọ kiní kan jáde nìyẹn kiní yẹn wá rí bí ẹ pàánú gò báyìí so bó ṣe tọ kiní yẹn bá àwọn dókítà gan wọn ni wọn sọ wípé kò pọsíbù láti tọ irú eléyìí báwo ló ṣe jẹ báwo ló ṣe jẹ ó sàmú kiní yẹn délé abagba kiní yẹn lọwọ ẹ àjù sí inú ke òróró ṣe bí ọba tí mo mọ tí mo rán fún wa bá a ṣe fipamọ nìyẹn pé mo fẹ wá fi sọ ẹrí lórí òkè yìí so bá a ṣe jù sínú rẹ báyìí ìgbà tí ó fi pé bíi ijọ mélòó kiní yẹn ti di òkúta akọ òkúta ní inú òkè ìdí ìyín náà lógo mi lèyí o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀rí mi àkọ́kọ́ nìyẹn ẹ̀rí mi kejì ní ọdún tó kọjá lọ mo wà nínú ọ̀pọ̀lọpọ̀ gbèsè tí kò tiẹ̀ yé mi ọ̀nà tí gbèsè yìí tó gbà wọlé gbèsè náà gba omi lójú mi ó gba àwọn nǹkan mi díẹ̀díẹ̀ lọ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ọlọ́run san gbèsè náà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo jẹ gbèsè yìí tí ọlọ́run dẹ̀ bá mi san mo wá

0: ló bá yọjú àìsàn yìí kò yé mi rárá mo pe doctor kìíní ó ní ẹni tí ráìsàn bá ń se
1: ráìsàn ò ní ẹṣan
0: àìsàn náà ẹ̀jẹ̀ máa ń jáde ní igbá ìyá mi níjèjì ìdẹ̀mọ bó ṣe wọlé nígbà náà mo wá ronú pé doctor bí báwo kí lọ hospital mo ní mi ò lẹ́ni kankan ìwọ náà mo ṣáà ń gbàdúrà mo ń lo omi mo ń lo òróró mo ń lo omi mo ń lo òróró fún ìyàlẹ́nu mi nígbà tó tún tó àkókò kan tí ẹ̀mí mi tó tún ṣe kì pé ṣé kinní mo wá tún lọ sọ́dọ̀ nọ́ọ̀sì kan ló bá tún sọ fún mi pé ẹni tí irú ogun yìí bá ń jà kọ́ lọ sí adé ọ̀yọ́ ni o torí pé mi ò sọ fún wọn pé èmi ni nǹkan yìí ń ṣẹlẹ̀ sí mo kàn fi ń wá wọn lẹ́nu wò pé ọ̀rẹ́ mi kan ni nǹkan yìí ń ṣẹlẹ̀ sí wọ́n ní kọ́ lọ sí adé ọ̀yọ́ mo wá sunkún ti kàlẹ́ńdà bàbá lọ́rùn pé ọlọ́run ṣe bí ọba èmi ò lẹ́nì kankan ìwọ nìkan ni mo ní ọlọ́run dìde kó gbà mí èmi ò gbọ́dọ̀ rí ogun yìí mọ́ pẹ̀lú ìyàlẹ́nu mi tí ó dẹ̀ jọ mí lójú èmi kò rí ogun ìmọ̀ láti ọdún tó kọjá lọ lẹ́yìn ìyẹn ṣùgbọ́n mo tẹ́sí mẹ́sẹ́jì sí bàbá wípé mo ní ẹ̀rí o àmọ́ mo retí ẹ̀rí kan tí ó lè gbé ẹ̀rí mi jáde tí ó gbé jáde tí ó jẹ́ kí n sọ gbogbo ẹ̀rí tí mo ti ní mo mẹ́sẹ̀jì wọn báyẹn nígbà tí wọ́n sọ wípé kí everybody kò máa ní jáde fún ẹ̀rí ṣùgbọ́n fún ìyàlẹ́nu mi ọlọ́run ṣe bẹbẹ nínú ayé mi ní ìjẹrìndínlógún mo dúpẹ́ ní ọwọ́ ọlọ́run alàyè ọmọ mi obìnrin ó ṣe ìgbéyàwó nígbà tí ó adẹ̀fẹ́ gbégbèsẹ́ ìgbéyàwó yìí mo wá sọ́dọ̀ bàbá èmi pẹ̀lú ẹ̀ àwa pray bá a ṣe wá pray sí ìgbéyàwó yìí bàbá sọ pé ó ti ṣeé ṣe kí lọ mú ẹ̀rí wá sí ìyàlẹ́nu mi ọlọ́run ṣe bẹbẹ láyé mi ní ọjọ́ ìjẹrìndínlógún ọmọ mi lọ sí ipò lóyún ó sì lọ sí ipò rọ́bí ó sì bí ọmọ yìí ní ayọ̀ àti àlàáfíà ìdí yìí náà lógo mi rèé ẹ̀rí mi tí mo sọ fún bàbá wípé yóò gbé gbogbo ẹ̀rí mi jáde òun ni èyí mo dúpẹ́ lọ́wọ́ náà
1: orúkọ yín àti bẹ́tú ọmọ
0: orúkọ mi ni rọmọkẹ àwọn òjìjẹ òkè ajé.
2: káì ẹ̀yin ọ̀dọ́ ṣe ń gbọ́ a ní kó máa gba ìtọ́ni báyìí ni olúwa wí ẹnu wòlíì ló ti gbọ́ o kàdé dérobì ló dẹ̀ kí mọ́lẹ̀ olóòtú wù ẹ́ náà bá gbogbo tó ń dẹ́kọ́ ni dínkì wúrà you need a prophet láti sọ fún ẹ ohun tó ṣe ọ̀nà tó gbé gbà káì ẹ̀yin abiyamọ̀dà ẹ sàmì ọmọ rẹ kò ní gbé ìgbékúgbé yóò gbọ́ ọ̀rọ̀ sí ẹ lẹ́nu because tara adé ẹni bá ti ń jẹ kòkòrò tí ò da ó yẹ kí wọn sọ fún bìkọ́ tó ọ̀ bá sọ fún tó bá di òru tíra ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ẹ jọ wọn bẹ́ẹ̀ ni o mo gbàdúrà ọmọ rẹ agbọ́ tiẹ̀ in the name of Jesus ẹ̀nàwó méjèèjì sókè mo sanwó rẹ dọwọ́ ìbùkọ́ lórúkọ jésù wà á jẹ́ ní ìbùkọ́ gbogbo èyí tẹ́ ń wojú olúwa káì ó sori ọ̀fẹ́ rẹ bẹ́ẹ̀ ni oṣù kẹsàn-án ó sori ọ̀fẹ́ ni ẹ wá gbọ́ mi sà á gbàdúrà á dẹ̀ gbàwẹ̀ láti òní a ó gbà fún ọjọ́ mẹ́sàn-án gbáko ọjọ́ mẹ́lòó ọjọ́ mẹ́sàn-án àdúrà ìrànlọ́wọ́ la fẹ́ fi béèrè àdúrà ìrànlọ́wọ́ mo gbà pé pa wà ní àwọ̀ ọdún kan lọ́wọ́ èyí tó bá ti kàn yín èmi ò mọ̀ sọ ẹja yọ máa gbà ọmọ break ní 12 tàbí 1 ọ pẹ́ ju 3 a break a wà pàdé ní àṣálẹ́ so orí on the one yìí on the one omi ìrànlọ́wọ́ rẹ̀
3: 5FM Twitter Jordan 1
2: tá a fi ń gbàdúrà òun náà la máa continue dáago mẹ́jọ màá wá kọ́ iníṣẹ́ wòlíì kan tẹ́ ẹ máa ṣe ní orí Facebook àti social media gbọ́mísà irú àwọn nǹkan wọ̀nyí èèyàn gbọ́dọ̀ mí sí ẹ̀ mo gbàdúrà ayé rẹ dìde in the name of Jesus ẹja gbọ́ ẹ̀rí iná.
4: Ibi ilẹ̀ tí wọ́n ti ń wọ́n ní gáàjì ọ̀dọ́ ní ẹ̀fẹ́fẹ́

káàárọ̀ o, akẹ́yìn ẹ̀kú ojúmọ́, akú oṣù tuntun, oṣù ayọ̀ lóṣù yóò jẹ́ fún wa. September náà pélé ìbò yóò bá nǹkan tó dá lára wa, agbára Elédùmarè. Oṣù kẹsàn-án leléyìí yóò san wá sówó, yóò san wá sọ́lá, yóò san wá sàìkú tí ṣe bá lè ọ̀rọ̀. Òní náà lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án. Kábíyèsí Ọlọ́run, ohun Ọlọ́run ọba mi nínú ọláńlá ẹ̀ ló ní pé kí a wà láyé, ká wà láyé. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Ẹ kú ojúmọ́ ojúmọ́ rẹ, ojúmọ́ ayọ̀ láàárọ̀ tòní. Ẹ jẹ́ kí n máa kí yín kàbọ̀ sí àkọ́tun ọ̀tún inú ìwé ìròyìn ti iléeṣẹ́ ti 1B Jordan 105.5 FM tá a wà ní ìlú Èkó. A ti kó àwọn ìròyìn ọ̀hún dé bìbà láàárọ̀ yìí. Ẹ̀rí Olúwagbèmílékè Adébáyọ̀ ló kọ mi. MC Ìràwọ̀ yín náà rèé. Àgbàlagbà ọmọdé ti ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ. A wà live lórí TikTok. Ẹ bá láǹfààní láti darapọ̀ mọ́ wa ń bẹ̀. Jordan 105 FM lẹ́tẹ̀ tẹ́ fi láǹfààní láti rí wa. Ẹ já bẹ̀rẹ̀ àwọn ìròyìn ọ̀hún lẹ́yọkọ̀ọ̀kan ìjèjì ìyẹn fún ti òwúrọ̀ tòní. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sí wọn ní ọ̀nì kíniwí sínú àwọn ìwé ìròyìn. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí. Wọ́n ní àwọn igun ọmọ ogun eléyìí tí wọ́n tó 12, èyí tí wọ́n pè ní 12 Brigade nínú àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà. Òun náà ni wọ́n ní wọ́n ṣe àjọṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ eléyìí tó lọ́rìn pẹ̀lú ikọ̀ àjọ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ ogun tí máa ń wọ aṣọ dúdú, ìta mọ̀ sí DSS, ìyẹn Department of State Service, pẹ̀lú àwọn ọlọ́dẹ. Ọdẹ o, ọdẹ o, ọdẹ máa ń régbé o, ọdẹ wọn láwọn ọdẹ náà o. Eléyìí tó jẹ́ pé àrìnpa ògún òun náà ní tọmọdẹ. Òun náà náà ṣe àsopọ̀ pẹ̀lú wọn o, pẹ̀lú àwọn fijilantẹ́, ìyẹn àwọn ẹ̀ṣọ́ aláàbò ara ẹni láàbò lúta gbègbè wa. Eléyìí tí wọ́n ní wọ́n ṣe papọ̀ ìyẹn ní ìpínlẹ̀ Kogi. Wọ́n ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà àti àjọ ọlọ́pàá àti àwọn ọlọ́dẹ àti àwọn fijilantẹ́. Wọ́n ní àwọn wọ̀nyí náà ni wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú DSS láti wọ inú igbó méjì kan, eléyìí tí wọ́n pe igbó ọ̀hún ní Ègúmẹ̀ àti Ọ̀chájá ní ìjọba ìbílẹ̀ Dèkínà ní ìpínlẹ̀ Kogi. Wọ́n ní àṣeyọrí ọ̀hún ló mà wáyé lánàá, àná tí ń ṣe ọjọ́ 31 ní oṣù kẹjọ oṣù tó lọ lọ́hùn-ún. Òun náà ni wọ́n ṣàlàyé wípé náà ni àwọn ọmọ ogun ni wọ́n ti ṣe àṣeyọrí o, eléyìí tí wọ́n gba àwọn afurasí eléyìí tó tó 21 sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n kó wọn pamọ́ sínú igbó tó wà ní ìpínlẹ̀ Kogi o. Gẹ́gẹ́ bí ẹnìkan eléyìí tó jẹ́ Adelé fún igbákejì adarí alūkkóró iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Lieutenant Hassan Abdullahi, òun náà ló ń sọ̀rọ̀ láàárọ̀ tòní gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé fún àwọn akọ̀ròyìn wípé báyìí o, àṣeyọrí yìí òun náà ló jẹ́ ohun tó mú orí wúwo, bẹ́ẹ̀ ló jẹ́ ohun tó ń dùn mọ́ni nínú, pàápàá jùlọ òun gbé oríyìn fún gbogbo àwọn ikọ̀ ogun náà eléyìí tí wọ́n ṣe àṣeyẹ eléyìí tí alákànṣepò gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe tì í ta láàárọ̀ yìí. Ẹ lọ gba change ìròyìn ọ̀hún, ẹ bà ní ẹ̀kúnrẹ́rẹ́.

bákanná ìwé ìròyìn the punch náà ló gbélé náà síta báyò gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣin ní ọ̀ní kíniwín sínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní àwọn àjọ eléyìí tí wọ́n ń gbógun ti ìṣòwò olúkúmọkùmọ lórílẹ̀‐èdè wa nàìjíríà òun náà ni wọ́n mà ti ń rọ ẹnìkan tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ bayelsa o ìyẹn timi pre-silver wípé timi silver dẹ́kun mọ́ bọ̀ wá fira ẹ̀ hàn wá já gbá ọ sọ̀rọ̀ ṣàlàyé lórí ẹ̀sùn tá a fi kàn yìí látàrí bá a ṣe sọ wípé à ń wá o lórí owó tó tó $14.86 million owó ilẹ̀ òkèrè dáná oko jẹ́ o sì yọjú sí a já jọ fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ já bí ọ léèrè ọ̀rọ̀ bóyá parọ́ mọ́ ọ ni àbí wọn parọ́ mọ́ ọ gẹ́gẹ́ bí ẹnìkan eléyìí tó jẹ́ agbẹnusọ àwọn àjọ fún àwọn àjọ efcc ọ̀hún ìyẹn délé oyè wálé òun gangan náà ló sọ̀rọ̀ lánàá ọjọ́ ajé monday o gẹ́gẹ́ bó ṣe ń ṣàlàyé pé ẹ̀sùn tí wọ́n fi kan silver yìí náà ló jẹ́ pé silver ò yọjú o tó sì jẹ́ wípé èyí gan-an náà ló fà á tó fi jẹ́ wípé àwọn ọ̀rọ̀ tí wọ́n sì ń bẹ̀ pé kó wá yọjú kó wá sọ̀rọ̀ wọ́n ní bá pe ni lólè èyàn ní èmi ò ń ṣe le o jẹ́ranjẹ ìjẹ́ranjẹ kí wá ní bẹ lọ́wọ́ rẹ òróró ni òróró kí ni bóyá òróró ẹlẹ́dẹ̀ ni àbò òróró ẹja ṣùgbọ́n ẹran ẹlẹ́ni mo jíjẹ èsì jẹ́ranjẹ bá bá kankan lọ́wọ́ rẹ ó yẹ kó o yọjú sí a kí wọ́n náà ó wá ṣàlàyé o àwọn àjọ efcc ni wọ́n ń rọ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ bayelsa ìyẹn ti mi pre-silver ipe yọjú o já sọ̀rọ̀ wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi garò ọwọ́ sókè ìyẹn òun wà núwé ìròyìn pọ́ǹtì láàárọ̀ tòní ẹ̀bà níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ o àwọn àjọ tí wọ́n ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ìyẹn lórílẹ̀‐èdè wa nàìjíríà independent national electoral commission ẹjẹ́ sọ́bàún lédè bò ó gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe lálàyé wọ́n ní ẹ wo ṣe rí àwọn ti ṣe àwọn kò mọ òkun àti àwọn àkàálẹ̀ eléyìí tó ní àfojúsùn nú wípé látàrí orúkọ eléyìí tí wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú ndc wọ́n ń ṣàlàyé pé àwọn gbé orúkọ ọmọ oyè kan jáde tí ò sì sí nínú orúkọ àwọn táwọn fi síta wípé pàápàá jùlọ nínú ẹgbẹ́ òṣèlú ndc wọ́n ní àjọ inec ni kíni irọ́ o ẹ má fi ohun tí ò ń ṣe tiwọn ẹ má fi lọ̀ wá o orúkọ tá a bá gbé ta a gbé ta àwọn orúkọ tẹ́ ẹ fílẹ̀ náà la gbé ta o gẹ́gẹ́ bí àwọn àjọ ndc ìyẹn ẹgbẹ́ òṣèlú ndc bó ṣe ń ṣàlàyé pé lára àwọn ọmọ oyè tí wọ́n jáde dupò tí wọ́n àwọn náà jẹ́ ọmọ oyè ní ọdún 2027 wọ́n ní wọ́n ti yọ àwọn kan wọ́n ti fa àwọn kan dí o wọ́n ní ọ̀tọ̀ làwọn táwọn èèyàn dìbò fún ọ̀tọ̀ làwọn tí wọ́n ń fi síbẹ̀ pé wọ́n jáde wọ́n gbégbá ìbò lọ́dún 2027 ṣùgbọ́n àwọn àjọ inec ti ní irọ́ o ẹ má parọ́ mọ́ wa o gbogbo nǹkan tẹ́ ẹ kó fún wa orúkọ tẹ́ ẹ kó fún wa òun náà là wá tò ó ta òun la gbé síta fún gbogbo ayé pé kán rí gbogbo àwọn tí wọn ó jáde o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣàlàyé o wọ́n ní pàápàá jùlọ ọmọye eléyìí tí ó jáde fún ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ní ìpínlẹ̀ anambra wọ́n ní ẹ bóyá wọ́n yọ orúkọ ẹlùkan kó ńbẹ̀ wọ́n fi tẹlòmíì sí o ṣùgbọ́n àwọn àjọ inec ti jáde pé ẹ má fi lọ̀ wá ẹ má gbé sí wa lọ́rùn ohun tí ò bá ṣe tiwa gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé jáde láàárọ̀ tòní ẹ̀jẹ̀ ń lọ ní ìwé ìròyìn daily post náà o gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post bó ṣe sọ̀rọ̀ láàárọ̀ tòní ibi ìròyìn tó dẹ̀ wà ń bẹ̀ ìpínlẹ̀ ogun ló ti kọ́kọ́ fi bẹ̀rẹ̀ o wọ́n ní nínú oṣù kẹsàn-án yìí bí bá ṣe ń sanwó náà ni ó mọ gún fún wa o wọ́n ní àwọn àjọ tí wọ́n ń rí sí àwọn àjọ tí ó jẹ́ pé àwọn ni wọ́n ń tọ́jú àwọn ọmọ tí wọn ò gbọ́ràn ìyẹn ní ọgbà àtúnṣe òun náà ni wọ́n ní ọwọ́ wọn ti ba arábìnrin kan ìyábọ̀ sóhùnmí òun náà ni wọ́n pe orúkọ ìyá òun o látàrí ẹ̀sùn kan eléyìí tí wọ́n fi kàn ó kí ló lọ ṣe ní ọgbà àtúnṣe wọ́n lórè é lọ kí ọmọ rẹ̀ ló wá kó egbòogi olóró èyí tá a mọ̀ tán máa ń fa ohun tó bá ṣe wọ́n ní oko ó wá kó sínú àwọn tí eléruku wọn lòun ló kó sínú ẹ o gẹ́gẹ́ bí wọ́n ṣe ní òun gbé tí wá fún ọmọ rẹ̀ ìyẹn lọ́gbà àtúnṣe kó máa mú kó máa sanra sọ́gbà àtúnṣe o wọ́n ní nígbà tó débẹ̀ làwọn tí wọ́n wà ńbẹ̀ ní orí ìyá kílẹ̀ kó sínú ẹ̀ wọ́n ní kò sí nǹkan kan tí eléruku ni ẹ dàálẹ̀ nígbà tó máa dàálẹ̀ lóde àwọn egbòogi olóró tán máa ń fi sínú ọ̀rá kélébé kélébé kélébé báyìí
gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ́ọ̀ wọ́n ní ọmọ rẹ̀ náà ló ń bẹ lọ́gbà túnṣe ọmọ rẹ̀ tí wọ́n pè ní dáre sóhùnmí nìyẹn ní ìbára nílùú abẹ́òkúta níbẹ̀ gangan náà ni wọ́n ní ọmọ rẹ̀ ọkùnrin ọ̀hún wà o ilé tí wọ́n sì ní arábìnrin ọ̀hún òun ló jẹ́ wípé wọ́n ní ó gbé egbògi olóró ọ̀hún lọ fún ọmọ náà tọwọ́ sì ti bá o wọ́n ní gẹ́gẹ́ bí agbẹnusọ àwọn àjọ tí wọ́n rí sí ìmójútó àwọn tó wà ní ọgbà àtúnṣe ní ìpínlẹ̀ ogun ìyẹn ọláyínká odùkọyà òun gangan náà ló sọ̀rọ̀ náà lánàá ọjọ́ ajé monday tó fi tó àwọn oníròyìn létí pé owó tún ti ṣẹlẹ̀ o èyí ló ṣẹlẹ̀ ló bá kẹnu bọ̀rọ̀ pé àárí arábìnrin kan tó wá wọ ọmọ rẹ̀ lọ́gbà àtúnṣe o ní ìbára nílùú abẹ́òkúta tó sì gbé egbògi olóró tó gbé wá fún ẹ wo ẹ bá ń bẹ̀ láàárọ̀ yìí daily post náà ló gbé jáde ó ń gbóná fẹlifẹli. wọ́n ní àwọn agbébọn wọ́n mà ti pa ẹnìkan tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress sí alága fún wọ́ọ̀dù kan ìyẹn ní ìjọba ìbílẹ̀ bẹbẹjí ní ìpínlẹ̀ kánò alhaji gàbá àbùbá òun mà ni wọ́n ní àwọn agbébọn mà ti yìnbọn pa báyìí o àti àwọn kankan tí wọ́n ń gbé lágbègbè rẹ̀ sulaiman zunduma náà ni wọ́n ní wọ́n mà gbẹ́mímì nínú ìkọlù eléyìí tó ń gbóná fẹlifẹli tó wáyé nínú ìlú ọ̀hún o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé ìkọlù yìí náà ló máa mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ lálẹ́ ọjọ́ àìkú òun ni wọ́n ní àwọn agbébọn ọ̀hún ni wọ́n ti yabo abúlé tí wọ́n pè ní ranta ilé tí wọ́n sì ní wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dàbọn bólẹ̀ kàkàkà kùkùkù ilé tí wọ́n sì ń yìnbọn fún àwọn olùgbé agbègbè ọ̀hún o tó sì jẹ́ wípé èyí gan fa bójúbá ríbi kẹsẹ̀ òyà ṣe kíni kẹsẹ̀ òyà fẹsẹ̀fẹ́ ni o wọ́n ní kámáríbi ni paul wí o wọ́n ní ṣùgbọ́n àsìkò táwọn agbébọn ọ̀hún ń dàbọn bólẹ̀ òun náà ní ọ̀pọ̀lọpọ̀ ṣe kíni ni wọ́n yá fi pé ìgbà fẹ́wé o náà bá bẹ́ sínú igbó oníkálukú fi lélẹ̀ pé wòóbò ló yà á mi o wọ́n ní ẹni orí yọ ó di inú ìgboro wọ́n ní òun lọ ná fi ọ̀rọ̀ náà ṣe báyìí o ṣùgbọ́n wọ́n ní àwọn agbébọn ọ̀hún òun ló jẹ́ pé wọ́n ti gbẹ̀mí alága ìjọba ìbílẹ̀ bẹbẹjí tí ó wà ní ranta wọ́ọ̀dù ìyẹn ní ìpínlẹ̀ kánò ẹ̀ẹ́bà nínú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn sẹ́nitọ́ kashim shettima àná ọjọ́ ajé monday àwọn náà máa ń ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe fẹ́ gbọ́ wípé ẹ wo ṣe rí ìjọba tá à ń ṣe lọ́wọ́ yìí ìjọba tó jẹ́ pé kò fààyè gba ìwàkiwà ni o ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin olùgbé orílẹ̀-èdè yìí ẹ ṣe ohun tó tó àtúntò tó yẹ tí ìjọba bá ní ẹ ṣe o igbákejì náà ni wọ́n ń sọ̀rọ̀ yìí o látàrí pé ibi tí wọ́n bá ní kí gbégbé yín ó gbé ni kẹ́ ẹ gbé ibi tí wọ́n bá ní kí tẹ̀tẹ́ yín ó tẹ̀ ní kẹ́ ẹ tẹ̀ ṣe rí lórí ọ̀rọ̀ àwọn south africa yìí eléyìí tí wọ́n ń ṣekú pa àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nílùú south africa yìí náà máa bọ̀ nílé o ilé làbọ̀ sí mi oko a sì ní fààyè gbàgbàkúgbà a nítorí wípé ìlú wa ó ń dùn ó ń dán o káwa ní pé kẹ máa sá kúrò ńbẹ irọ́ o ẹ dúró síbi tó yẹ kẹ dúró sí àwọn òfẹ́ bí wọ́n ṣe ń ṣe yín yáyan yàmá yàmá ìjàmbá ní orílẹ̀-èdè south africa ńbẹ o nígbà tá a sì ní ẹ máa bọ̀ nílé lẹ́yìn náà wá takú síbẹ̀ ìròyìn tí sì ń jáde náà ni wípé àwọn ọmọ south africa xenophobic afrophobic oríṣiríṣi náà ni wọ́n ń ṣe fún yín ńbẹ o wọ́n ní ara wọn ò sì gbá torí pé ta ti wèrè báyìí ń tègúté ilé gẹ́gẹ́ bí kashim shettima bó ṣe sọ́ lánà o níbẹ̀ náà ni wọ́n ti ń ṣèkìlọ̀ pé ẹ̀yin náà kú ò ń bẹ̀ ẹ máa bọ̀ ńlé ẹ máa bọ̀ àwọn baba yín bẹ́ ńlé ẹ máa bọ̀ àti míìsì yín ẹ fà àwọn south africa lẹ̀ kan yé pa yín o shettima igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí náà ni wọ́n solé ìdí mímọ̀ láàárọ̀ tòní. alága àjọ tí wọ́n gbógun ti ìṣòwò olùkúmọkùmọ ìyẹn àjọ efcc economic and financial crime commission ọ̀gbẹ́ni ọlá olùkóyèdè òun náà ló máa ń sọ̀rọ̀ láàárọ̀ tòní. sínú ìwé ìròyìn daily post o wọ́n ní yóò kéré tán ogójì àwọn òṣìṣẹ́ àwọn náà làwọn ti fàyọ. bí tó ti fa kò mọ òkun wọn yọ kúrò nínú ẹgbẹ́ nínú efcc
gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé o wọ́n níṣẹ́ láwọn ogójì yìí eléyìí tá a fàyọ yìí tá a yọ kàǹda wọn kúrò lára àwa tá à ń ṣe efcc yìí òun ló jẹ́ pé wọ́n ti fi ìwà àbàjẹ́ wọ́n ti fi dáṣọ wọ́n fi dágbádá kódà òun ní bàtà ti fi làtí wọ́n dé sórí o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé o wọ́n ní láti bí nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn làwọn ti ń dọdẹ àwọn wọ̀nyí o olùkóyèdè ni ẹ wò ó ẹ má jẹ́ ń tàn yín ṣe rí ẹ̀yin oníròyìn ẹ súnmọ́ bí ẹgbẹ́ máìkì yín wá fún mi ẹ jẹ́ ń sòótọ́ fún yín o oníṣẹ́ ika tó lè mú èèyàn àmọ́ kọ́kọ́ dọdẹ rẹ ni ó ní a ti máa lọ bí ọdún mẹ́ta báyìí táwọn ti ń wò wọ́n lọ́tún wò wọ́n lọ́sì káàkiri pé òkè ṣọ́wọ́ ẹ mọ́ ṣọ́wọ́ ẹ ò mọ́ ó ní ṣùgbọ́n àṣẹyìnwá àṣẹyìnbọ̀ ogójì àwọn òṣìṣẹ́ àjọ efcc náà làwọn ti yọ bí ẹni yọ jìgá o kúrò nítorí ìwà àjẹbánu eléyìí tí àwọn náà tira wọn bọ inú rẹ̀ èèyàn náà wà nínú ìròyìn daily post láàárọ̀ tòní ẹ̀bà ní ẹ̀kúnrẹ́rẹ́ o àwọn àjọ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ bauchi àwọn náà sọ wípé ọwọ́ ba bàbá àgbàlagbà kan o ẹni ọdún àádọ́rin òun ni wọ́n pe ọjọ́ orí rẹ̀ àbáwọn ti dàgbà jẹ́ o usman abubakar òun ni wọ́n pe orúkọ rẹ̀ o wọ́n ní ọmọ ọdún mẹ́jọ obìnrin náà ni wọ́n ní bàbá yìí ló ń ẹ ti mọ̀ ṣùgbọ́n àwọn ọlọ́pàá sọ ọ́ wọ́n lọ́wọ́ ti ba bàbá o sp nafiu habib náà ló sọ̀rọ̀ wípé bàbá ẹ̀dùn aláǹsàánú ẹ̀jẹ̀ sọ lè bo 70 years old man usman abubakar pẹ̀lú ọmọ ọdún mẹ́jọ obìnrin kí náà jọ ń ṣe filele filele ṣùgbọ́n wọ́n ti ba bàbá òfin yóò mọ̀ gé lọ́wọ́ mbẹ̀ hùn ìyẹn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní o ọ̀rọ̀ àwọn efcc wa pọ̀ nínú kíníbà efcc kì í mẹ́rin tí ò bá lówó lọ́wọ́ ẹ̀jẹ̀ lọ nínú ìwé ìròyìn mi.

ẹjẹ mú ìròyìn leadership náà mọ́ ò wọ́n ní ọ̀dọ́mọdébìnrin kan rèé ọmọdún mẹ́rin ó lé ní ogún ajara amadu ni wọ́n pe orúkọ rẹ̀ ọmọdún mẹ́rìnlélógún ní ọjọ́ orí ẹ̀ ó mà bímọ o ẹni máa bí bèèjì àṣẹ wà wá o ṣùgbọ́n lè yóò bí bèjò ìbẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ mẹ́rin náà lọ́lọ́run bá mi mà jogún fún ajara amadu òun ni wọ́n ló bí o ní ilé ọsibítù eléyìí tí wọ́n pè ní patiscom specialist hospital eléyìí tó wà ní ìjọba ìbílẹ̀ patiscom ìyẹn ní ìpínlẹ̀ yóò bè lọ́lọ́run títí táwọn lọ́mọ mẹ́rin báyìí o tó sì jẹ́ pé ajara amadu ọmọdún mẹ́rin lé ní ogún 24 years òun mà ló bí ọmọ mẹ́rin o ẹ kú oríire o àǹtí ajara ọlọ́run bá yín wò ó wọ́n ní wọ́n bímọ mẹ́rin ọ̀hún o eléyìí tó jẹ́ pé àwọn ọmọ wọ̀nyí náà ló jẹ́ pé ṣégémiṣégém náà náwó tí wọ́n sì ti ń gba ìtọ́jú gẹ́gẹ́ bí wọ́n ní wọ́n ṣe bí wọn tán ní kété tí wọ́n bí wọn sí ilé ìwòsàn ọ̀hún òun náà ló jẹ́ pé tìdùnnú tayọ̀tayọ̀ òun náà ni àwọn ìjọba àti àwọn lẹ́nu lọ́rọ̀ ní inú ìlú ọ̀hún náà ni wọ́n ti ní àwọn ṣe ìrànwọ́ fún àwọn ẹbí ọ̀hún o láti tọ́jú àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ajara òun náà ló jẹ́ pé wọ́n ló ti bímọ kan rí tí ò sí ọ̀gá ṣùgbọ́n bóyá ọmọ òun náà wá rò pé ẹ̀yin ẹ̀gbọ́n mi tẹ̀ ń lọlé ayé ẹjẹ́ àbẹ́yìn àbúrò mi láàpẹ ẹjẹ ń tẹ̀lé yín káwùjọ kọ̀wọ̀ rìn ọjà kọ̀wọ̀ rìn mẹ́rin yàrá bí sànù ó wá lóòótọ́ lòun ti nìkan rí tó lọ ṣùgbọ́n inú òun dùn báyìí tóun ti bímọ mẹ́rin báyìí o mẹ́rin yìí ìjọba ṣùgbọ́n wọ́n ti ní ìjọba ti dìde ìjọba ìpínlẹ̀ yobe wọ́n ti ní ẹ wo a ṣèrànwọ́ fún láti rí dájú pé àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n gbégbé ayé ìrọ̀rùn kódà ọkọ rẹ̀ amadu musa abdullahi òun náà gbé ọ ní awakọ̀ ni òun náà gbé oríyìn fún ìrànwọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún pe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ẹ dá sọ́rọ̀ wa o ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ yobe ti ní àwọn ṣe díẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì ń béèrè fún àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn àjọ lájọ òun náà ni

0: ti Dangote yo ṣàfikún owó epo láàrin ọjọ́ mẹ́jọ bẹ́ẹ̀ náà ni wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wípé lásìkò tí owó
1: Good morning, Lagos.
0: Epo ń lọlẹ̀ lágbàáyé ni Dangote tún
1: ṣe. Welcome to the Jordan Breakfast.
0: Ṣàfikún owó epo lórílẹ̀-èdè Nàìjíríà. Ìyún wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ẹ bá ìròyìn ọ̀hún.
1: And today.
2: Hey everybody.
0: Ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn punch náà ni mo ti.
2: This is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making.

torí àsìkò ká máa gbé àwọn tó kù pépèpé o wọn ní ìfàǹfà tún wáyé ní inú ìdílé fásungbúà ti ìjẹ̀bú-òde o lórí oyè àwùjalè ilẹ̀ ìjẹ̀bú eléyìí tí wọ́n ní ó tún ti gba ọ̀nà mìíràn yọ bí olóyè fásì adétòkúnbọ̀ yusuf ẹni tó jẹ́ igbákejì alága ìdílé náà bó ṣe wọ àwọn èèyàn mọ́kànlá kan eléyìí tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n ya kúrò nínú ìdílé náà lọ sí ilé ẹjọ́ o ní ọjọ́ kẹrìnlélógún oṣù kẹjọ ni olóyè fásì wọ àwọn èèyàn náà lọ sí iwájú ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ ogun fún ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ eléyìí tó sì ń béèrè fún owó ìtanràn bílíọ̀nù mẹ́wàá náírà gẹ́gẹ́ bí owó ìtanràn 10 billion naira ẹ̀yẹ́ ti bá wa jẹ́ ẹ bá wa jọba nílùú wa ìlú ìyá mi dákun ṣùgbọ́n ìwé ìròyìn sọ̀rọ̀ nípa rẹ̀ pé ọ̀rọ̀ ìyá àwùjalè ẹ̀ tún ti gba ọ̀nà míì yọ o bí igbákejì alága ìdílé fásungbúà ṣe wọ àwọn èèyàn tó ya kúrò nínú ìdílé lọ sí ilé ẹjọ́ o tó sì ń bèrè 10 billion naira fún owó ìbanilórúkọjẹ́ ẹ̀sùn owó ìtanràn bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́bí olóògbé taiwo azan wọ́n ti sọ̀rọ̀ o kí náà sọ wọ́n ní a ti gba mílíọ̀nù 25 naira owó tí ògògò gbé fún ìmáàmù àgbà ìlàrò a ti gbà padà o ẹbí ògògò náà ni wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ irun náà ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní àwọn ọmọ ogun ilẹ̀ áfíríkà ni wọ́n dìde ìrànlọ́wọ́ láti kojú ìdìtẹ̀gbàjọba eléyìí tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ ní orílẹ̀-èdè niger àwọn russia ni wọ́n ṣàlàyé orílẹ̀-èdè russia ló ṣàlàyé èyàn láàárọ̀ tòní.

Àwọn ti sanwó fáwọn ọlọ́pàá pé kọ́ pọ̀ ọmọ mi ní o. Talent tó ń sọ̀rọ̀ eléyìí. Bàbá kan rèé o. Òun náà ló máa ń sọ̀rọ̀ ní ìlú Port Harcourt. Níbẹ̀ ló ti ní wọ́n sanwó fún àwọn ọlọ́pàá pé kí wọ́n yìnbọn pa ọmọ òun. Wọ́n ní òun gangan náà ló fà o. Eléyìí tí wọ́n ní ọmọ òun ọmọ ọdún 22. Ọmọ ilé-ìwé tó wà ní Uniport ni wọ́n pe ilé-ìwé ọ̀hún yẹn University of Port Harcourt. Anthony Obodo òun ni wọ́n pe o. Eléyìí tí wọ́n ní àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní gbé pátákó ìfẹ̀hónú hàn tí wọ́n sì ń sọ wípé ẹ ti pa arákùnrin yìí a nígbà o. Ṣùgbọ́n bàbá Anthony Prince Will Obodo ó ní àwọn ọlọ́pàá ló pọ̀ mọ́ òun wọ́n sì ti gbowó lọ́wọ́ wọn lọ́wọ́ àwọn tí wọ́n gbé iṣẹ́ náà fún wọn. Ìyìn nígbà o ó ní ẹ wò ó ẹ tètè wá àwọn agbófinró tí wọ́n hùwà náà ẹ̀yin oníròyìn ẹ bá ń sọ fún wọn o kí wọ́n mú àwọn ọlọ́pàá náà jáde bẹ́ẹ̀ ló jẹ́ wípé ohun tí wọ́n lérò yóò ṣẹlẹ̀. Ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní bàbá ọmọ tí wọ́n yìnbọn pa nílùú Port Harcourt ọmọ iléèwé Uniport òun náà ni wọ́n ní ó ń sọ síta báyìí o. Ìyẹn wà nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní ẹ fẹ́ gba chẹ́ńjì rẹ̀ ẹ bà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí.

àwọn ti ilẹ̀ amẹ́ríkà náà ni wọ́n ń sọ̀rọ̀ wípé ó ṣeéṣe o kí ààrẹ bọ́lá ahmed tinubu kí wọ́n fojú wi iná òfin lábẹ́ ìwà ọ̀daràn nígbà tí wọ́n bá kúrò ní orí oyè látàrí ẹ̀sùn ìgbé egbòogi olóró àwọn nǹkan kan eléyìí tí wọ́n ní wọ́n kà síta báyìí tó sì jẹ́ pé ààrẹ ni ẹ mọ̀ sí gbé nǹkan kan ta o ṣùgbọ́n ìwé ìròyìn gbé jáde wípé àwọn ilé olùgbé ilẹ̀ amẹ́ríkà eléyìí tó jẹ́ wípé ẹni tí wọ́n porúkọ rẹ̀ ni von batten òun ló sọ̀rọ̀ pé ṣe rí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó lè dojúkọ àwọn nǹkan kankan tó bá kúrò lórí oyè ó ṣàlàyé ẹ sójú òpó x rẹ ẹ lọ wò ẹ bá ń bẹ àárọ ìgan ni tí ń ṣọjọ ìṣẹgun ló fi síbẹ lórí x ó ní táàrẹ báyìí kúrò lórí oyè ó ṣe é ṣe kí àwọn fbi àti àwọn àjọ tí wọn ń gbógun ti gbòógì olóró lókè lọhùnún ìyẹn drug enforcement administration dea kí wọn wá gbé ààrẹ bọ́lá ahmed tinubu èmi wàá mọ̀ ń pa ààrẹ ìwé ìròyìn daily post ló gbé jáde láàárọ̀ tòní ẹ bá ń bẹ́ o.

láàrin oṣù mẹ́rin lé ní ọgbọ̀n 34 months ògbówó tí àjọ efcc ti rí gbà tán gbálé gbàta ₦1.23 trillion òun ni olúkòyèdè ní àwọn rí owó ìpọ̀ ìrora kò sí rà ó wà níwèé ìròyìn daily post láàárọ̀ tòní. ọwọ́ ọlọ́pàá ba àwọn mẹ́sàn-án àwọn 19 eléyìí tí wọ́n jẹ́ afurasí agbẹ́gbogi olóró lóríṣiríṣi tí wọ́n sì ní wọ́n gba àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà lọ́wọ́ wọn ní ìlú kánò ònìyàn ti wáyé wọ́n ní àwọn báńdíìtì wọ́n mà jí adarí ẹgbẹ́ òṣèlú apc gbé ní ìpínlẹ̀ kánò ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní. Lionel Messi agbábọ́ọ̀lù ọmọlé Argentina wọ́n ló ti kéde ìfẹ̀yìntì rẹ̀ pé ẹ wo ìgbà bọ́ọ̀lù mọ́ mo fìdókù lẹ́fẹ̀ẹ́ yan ọmọ ìyún náà jáde ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ògbóǹtarìgì àwọn adarí eré bọ́ọ̀lù orí pápá ìyẹn coach Jose Mourinho ó sọ àwọn ọ̀rọ̀ kan ó fi ránṣẹ́ sí Messi ó ṣàlàyé àwọn kankan fún un ṣùgbọ́n ẹ lọ ṣe ẹ̀rí ìròyìn yẹn náà nínú ìwé ìròyìn daily post láàárọ̀ eléyìí náà máa fi lọ sókè lọ́hùn àfi máa lọ sójú òpólẹ̀ ẹ bá ti pè wá ẹ dákun ẹ má jà á máa tún máa jà ó ẹyí rédíò yín lọ lẹ̀ kẹ̀sì bá wa ṣe gbogbo ohun tẹ́ fẹ́ ṣe ní ṣókí ṣókí ṣókí 09063352 09063352.

0: business president ranso. No upon you that come to our nation, but not for me, you can't invest in some. And you can't invest in some woman in Nigeria.
1: Tori mo lo mo ti lo staff mo de tun si ni to si lo staff so ki won rore o ton ba ti mu won ko pa won ni
2: idajo to to eseun ese sa
1: o se je ni
2: ese ba 09063352 abala agbeyewo ele karo
3: elo mc
2: e karo ma
3: iya de re mi de soro lati ki aru
2: e ka bo ma
3: seri la koko seri iya to gbogbo gbe lo fo mo yen a je pe ngongo lo mo yen le seun lo ti omo ile won to tu wa gbe lo je sile kon mo ngokan ti mo le o ye kon ti mo le baba keji to tu lo gbomo lomo so ye kon fi jofe ni
2: baba seun
3: ti pa lo o ti poju o ti poju je sile de o ye kon fi jofe ni pa o ye kon fi jofe na to ku na to ve se re wa le ka won won ku
2: o
3: lo ma ba yin to opolo yin ni joba o
2: amen
3: o ya e sa si bi je o je dan le fo mo ni jo lo o
2: yes, ma. Baba 70 to for a ogore alubosa omodun mejo sen. Ego lo fa 78 09063352. Hello, Ekaro.
4: Hello, Ekaro.
2: Ekaro, Baba.
4: Akwetọ kan ba jọ fun
2: ami o kan yan ti bi ta
4: akọkọ ti ma pe ni ma gbọ re de ni
2: eh e ka bo si otun we royin sa
4: aso ara awa awon tin gbadu enu agbadu awa ngba gbara lo
2: ami o
4: awa ise ni tin fe mu nbe mo ba le mo ron kan so ni ilu ise ni mo ran pe
2: se
4: ti ka won be o pa ti pe bi nkan se won ni ilu ọjọ́ torí tọ́lọ́ nígbà tí ọba ti débẹ̀ kan ti yọ sọ sípè gbogbo nǹkan tí ó wọ́n yìí jáde ń pariwo nípa àkódẹ̀ ṣe ló tún le sí wọ́n bẹ̀ láwọn tó wá yọ wá ní ìṣẹ́ àtúnṣe wọn ẹjọ́ tí wàá fẹ́ ṣe fíìmù nígbà kan ta sínẹ́ǹtì mẹ́tàwọn débẹ̀ 47 sínẹ́ǹtì ojú wọn ní ṣe di 8000 ó ṣe di 9000 ó ṣe di 13000 ó di 15000 lónìí wọ́n bẹ̀ ló mú olú ńlá ẹjọ́ oúnjẹ ẹgbẹ́ àwọn abẹ̀rẹ̀ àwọn òṣèṣèlú àdúgbò gẹ́gbà kan bá wa tún ṣe kárí jẹ kárí ohun ẹjọ kọkọ ìbẹ̀rẹ̀ fún ọmọ pé ìjọba yìí nira ni o wọn bá ń jẹ wọn bá ń yé wọn bá ń ka ní sòrò gbogbo àwọn tó ń kú yẹn ẹjọ sọmọ jí padà ni àwọn tó ń pa ẹbí wọn ìbápa ọkọ wọn yẹn sọmọ jí padà ni
2: ẹbẹ̀rẹ̀
4: ń pèbọ ká ní
2: ẹ mọ náà lọ bá wa ṣe gbogbo ẹ rọrùn ẹ ṣe
4: ẹ jọ sà níbẹ ẹ má bínú ṣe ọlọrun ọsọ kalẹ wa bá wa ṣe ni ṣọlọrun máa bọ lẹ ni a ní gbogbo ọlọrun fún wa ní òòrùn tó ń yọ gbogbo nǹkan tó dá lé fún wa ó fún wa lówó ẹlò
2: à ń gbọ́yìn
4: ó fún wa lówó gbogbo ẹ̀ láńtì lọ́lọ́run lórí bàbá tí mo gbé náà wọn nǹkan tó ń ṣe lọ́kọ́ tó débẹ̀ wọ́n débẹ̀ wọ́n tó wá bá kú ẹyin tó ń jẹ kò lè rí kò kà fi jẹ ogún ni fún báyìí ẹ kọ́mọ̀ jẹ tí wọ́n kọ́mọ̀ jẹ ìta wọn ti tún wọn.
2: ẹ ṣeun sir orúkọ yín àti bí tẹ ti pè wá rí wọn ti lọ mo rántí nǹkan kankan tá wọn sọ wọn ní kán tó bí wa làwọn bàbá wa ti máa ń pe up nepa ìyàtọ̀ báwa náà tàwa náà ti ń pe up nepa láìpẹ́ iná àwọn ọmọ táwa náà tún bí wọ́n tún máa pe up nepa. ẹ káàárọ̀ wọn.
5: ẹ kú ìtọ́.
2: yes ma.
5: ẹ sì rà wọ̀.
2: present
5: ma.
2: akosu
5: tuntun
2: ẹ ṣeun ya mi.
6: Orúkọ mi ni Dikin Adekunle láti Fẹsọwapọ̀.
2: Ẹ káàbọ̀ mọ̀.
6: Yes sir. Ṣé ní ọ̀rọ̀ méjì ni mo fẹ́ dá sí mẹ́ta? Ìkíní.
2: Ẹ bá ń gé kékèké ni.
6: Kékèké ni. Ìkíní lórí obìnrin tó lọ gbé egbògi olórúkọ ọmọ ẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n. Ṣé ní obìnrin yẹn ló sọ ayé ọmọ yẹn do àdá bẹ́ẹ̀? Ó yẹ kí obìnrin yẹn ló yẹ fún múlẹ̀ torí ohun tá a gbọ́ ni fún ti dájọ́ ọkùn fẹ́mọ yẹn ọ̀rẹ́ bí. Mo yọ pa àyàn ló fi wọ́bẹ̀. Ẹni tó lọ gbé kò ló fún ọmọ ní ọgbà ẹ̀wọ̀n, ó fẹ́ kó pa gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ni. Òun ló yẹ kó pa rọ́pò ọmọ yẹn. Ìyẹn ìkíní, ìkéjì nípa ti Dangote, ẹ wo ibi tí Dangote dá wa dé. Ìgbà tó jẹ́ pé àwa náà ṣe ti àtúntì ọ̀dọ́ wa ṣe. So, hello, Airways credit ni o.
2: À ń gbọ́ yín mọ̀.
6: Ẹnikẹ́ni yẹn dúró ná. So, Dangote, ó ti fẹ́ sọ wá ìdẹ̀rù kẹsẹ̀ díẹ̀. Ìkẹta ni kí ọmọ ọdún wọn pa. Wọ́n pa ní Port Harcourt yẹn. Agbọ́pọ́lọ́pàá pa ọmọ ẹyẹ nìkan jọ sí àgbọ́nípa ìdájọ́ kan ṣe. Tó bá jẹ́ pé ọlọ́pàá ń ṣe kinní yẹn, wọ́n ti ń pa wọ́n lẹ́bẹ̀kẹsẹ̀. Wọ́n ní máa ṣe. Bóyá kí ìjọba kúkú gbà ọlọ́pàá ni wọ́n pè wọ́n pé wọ́n lórí ìbọn. Wọ́n tírèdì wọn fún ìbọn. Wọ́n mọ̀ bọ́n lò. Wọ́n kúkú gba ìbọn lọ́wọ́ ọlọ́pàá kó jọ̀gá àwọn nìkan lá máa lo ìbọn. Wọn ò gbúdọ̀ jẹ́ kọ́kùnrin yẹn lọ́jọ́ dáadáa. Wọ́n gbúdọ̀ pa lọ́pọ̀ ọmọ yẹn o. Ọmọ tó wọ yunifásitì tó jẹ́ kékeré làwọn òbí ẹ̀ ṣe ni.
2: Ẹjọ́
6: wa dẹ̀ fẹ́ gbọ́ nípa bọ́n ṣe ti ìdájọ́ yẹn.
2: Ẹ ṣeun yá mi.
6: Ẹ máa yọ pé ètò ìyàbá yín bọ̀.
2: Ẹ ṣeun a máa fojú tó àwọn irú àwọn ìgbésẹ̀ báwọn. Ẹ ṣeun máa mi Adékunlé láti Fẹsọwapọ̀. Ẹ lọ ẹ káàárọ̀.
7: Wàhálà mo kí ní bàbá ẹ kú iṣẹ́ ọpọlọ kò ní ṣe yín kò ní ṣe mí wọn ní bí ń gbé o.
2: Àmì àtẹ̀yìn náà.
7: Mọ́mí Mubarak ló ń pè láti ìjọra Abadia.
2: Ẹ káàbọ̀ mọ́mí Mubarak.
7: Ẹ ràgà. Ẹ jọ sà nípa ìyá tó gbé kinní lọ fún ọmọ ẹ̀yìn. Pẹ̀lú ìyá yẹn àbí àgbà ni kò ṣe àbí amọ. Ajá sí pé òun ọdún ẹ̀gbọ́n gan lọmọ ti kọ́ iṣẹ́ aburú tọ́mọ yẹn ṣe. Ọdún ẹ̀gbọ́n gan lọmọ ti kọ́. Kò tí ò bá sí bẹ́ẹ̀. Kò yẹ kó tún ṣe irú tó ṣe yẹn. Ẹlẹ́ẹ̀kejì àwọn ọlọ́pàá tó yìnbọn pààyàn. Gbogbo bẹ́jọ́ bá ṣe jẹ́ kán jọ kán dá kán má fi ẹjọ́ ṣègbè o. Bó bá ṣe jẹ́ òní kán dá fàánà bí mọ̀mọ́. Ẹjọ́ sá ẹlẹ́ẹ̀kẹta mo bẹ àwọn ìjọba kán jọ kán bá tún kán bá ṣe gbọ́ kó rọ̀ wá lọ́rọ̀ ọlọ́mọ fara ni wa nǹkan ń ṣẹlẹ̀ ní dún yíyan yìí. Ọ̀rọ̀ epo ni kókó kán bá fojú sọ́rọ̀ èkó tí epo bá ti tó ti wálẹ̀ gbogbo kán máa tún rọrùn fún gbogbo wa àjọ àfààní bí mọ̀ọ́mọ̀ bẹ̀rùn sálà láwà lè wàtà ó dàbọ̀.
2: Ẹ ṣeun yá mi. 09060335 ẹ̀lú ẹ̀ káàárọ̀.
8: Pẹ̀lú ẹ̀ka ọ̀rẹ́ ẹ̀ ń sọ ẹ̀ka ọ̀gbọ́n
2: mẹ́ta
8: rẹ̀. Bọ́lá láti àfikún.
2: Ìyá mi Bọ́lá.
8: Ẹ̀ṣẹ̀lẹ̀ ara mi yẹn Bọ́lá nínú. Nípa ti àwọn ìjọ tó ṣe sí kẹta mi lórí. Nípa ọ̀rọ̀ oúnjẹ ti ẹ̀rí mo jẹ́ jáde.
2: Ok ma.
8: Sọ àwọn èèyàn ń bù gan ni ìwé fi ń pa àwọn èèyàn o. Bọ́lá wọn ò tún ń jẹ́ kí bàbá wa tún ní bí wọ́n gbọ́ nípa kí n gbọ́ ó fẹ́ sí àjọ wa pẹ̀ta wọn tí wọ́n ṣiṣẹ́ fún wọn wọ́n lọ ń pèrè fún ọ́ ń pa àwọn èèyàn gbọ́ ìpápọ̀pọ̀ ni mo rí tó pàkọ́tọ́ fún ìtí ọkùnrin kan ó lọ síbi tó dẹ̀ kú sí mi wọ́n tó ń bẹ̀ tó dá àmà rí ronú mi ẹ̀ kọ̀ jọ pé kó dé kí ni ara kó tu àwọn èèyàn ṣé rí gbogbo àwọn tó ń bá bàbá ṣe kí ni ẹ̀ ń pé ó lè mú gbọ́ fẹ́fẹ́ bàbá kí ni wọ́n lè ṣe ti gbọ́ àwọn tó yí wọn ká àwọn bàbá mi wà tó kọ́ ọ̀rọ̀ fún bàbá rẹ̀ tó ń bọ̀ máa gbọ́ létò ẹ̀yìn tó ráwọn náà láàmú ni wọn ìyàwó náà láàmú ni wọn tó máa gbọ́ létò ó ń jọ kó jẹ́ pé bẹ́ẹ̀ pọ̀ anígbàmù ní káàpù kó ní kó ń wọ́n ti máa ẹ̀kọ́ lè gbàwọ́ yìí kó gbé ìpínlẹ̀ jáde kó pe agbọ̀rọ̀ máa lè wá ìyàwó náà nìkan àwọn ọlọ́pàá ti gbé ká ṣiṣẹ́ ẹbí pa àwọn èèyàn tó gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ìpòǹṣọ́ náà ìjọba àdìgbò ló wà lọ́wọ́ àwọn aráàlú náà wọ́n bá ra àkọ́kọ́ sí ẹ̀yìn nítorí kọ̀ǹdíṣọ̀ tó wà lájẹ̀ ẹ̀yìn ọkọ̀ tí gbogbo bàmá tó gbogbo èèyàn fọmọ yẹn ó lọ kó gbogbo fún ọmọ yẹn ó pa lẹsẹ kẹtẹ kọ bàmá ìlú ba ilé ọmọ yẹn jẹ ìgbà àtọ nìyẹn bí ti papọ̀ charity papọ̀ gbogbo náà. Bí ọ̀ṣọ́gbàdé sí àwọn òbí ni ọwọ́ àwọn òbí ni àwọn òbí bọ́mọ́ fún tó ọ̀ṣọ́ ìmọ̀mọ́ dáadáa tó kọ́ pa màmá yẹn lẹ́kẹ̀dẹ̀ ọmọ yẹn ni kó já pé pàṣẹ ọlọ́run
2: ló ba ilé ọmọ. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà.
9: Politiku jimi kini kene kwa mate ni kwa je ene kwa soba ane tuchi wa anru nisi ipe kaje subsidi baalu tuti fulu nse woti un konsulta anilu tango nyon soto umi luri pe wawo lu uunye si bita fe kwa fe yo pada ebagbi ene kwa maru nwe eto jeni yita tiku non so jimi kilati wali jobani zinga kambe yro lungpa yro giti iro pepe iro lato wa padi wa lungpa ulipe yu mga akoba wa jubi asirulo ulipe wangu ya doda kini yeti wa lujwe wangu ya doda toba nshintu ye kwa siya aposu jwe leni koma ajwa yelo buruku yoro ushidu la soni ima manye ema ja kutu wa luju mga wati mku egbe ya yu yu mini no treki problem ina dobini
10: biki taide enjoy Awesome talk every day, all day.
2: Hello, Carlos.
11: Hello,
2: sir.
11: I like your book.
2: Hello, sir.
10: This is
2: job.
11: Check every bit of job. This is our device. You job. Check pada. Look, I'm not telling you that to be pada. Why you job? I'm not marrying. I'm not going to marry. I'm not going to marry.

0: ìjọba ìfẹ́ padà gbogbo nǹkan ọ̀fẹ́ ló ti tọ́ ǹjọ́ sí gbogbo agbára lọ́fẹ́ lò láti bèrè pé àwọn padà báwo ni ìjọba ṣe máa ma rí nǹkan tó máa ma gbójú kúrò àwọn nǹkan tó yẹ kẹ mú lọ́kù fojú. Wọ́n ti wọ́n ní rẹ́pọ̀tì náà kí ló ń kí igi tí ìbáyìí máa ma bá lọ rìn ẹ̀wò ìjọba yìí èmi ò mi ò ọ̀dà pàdé ẹni tó bá dẹ̀ sọ fún ìfẹ́ padà gan ìfẹ́ àwọn tó máa wọ̀.
1: Bẹ̀ẹ̀bẹ̀ ẹ lẹ́kàá
2: rọ̀. Orúkọ tèmi ni Ọlámídé Àkànfẹ́ ọmọjagun láti Mòwe.
1: Ẹ káàbọ̀ sà.
2: Ṣé rí ọ̀rọ̀ ìlú yìí? Akan àwọn èèyàn wá kan.
3: Followers on social media. Facebook Jordan 105.5 FM.
2: Bàbá àwọn kan sọ tí ọ̀yẹ́ kún wọ́n sọ ni. Àti gbé tí
3: wọ́n. Twitter Jordan 105 FM. Instagram Jordan 105 FM. Lagos. Listen on the go at www.jordan105fm.

0: agba osere agba oje aba baba daddy ti wa ta awon ta wa nwo bi awo ko se pe awon
1: listen now and turn up
0: no fe da bi won ta de gbara won koja
2: don't lie when I say adidi
0: ta fi wo industry ka giri to fi de di se so soro yi o wa le agodo pelu mi lo san e ku le o e ma lo sojo po Facebook wa nbe e lo ma tell love ge ma tell like e ma share e ma bo si asia e jo ma lo skoda e ti mo pe bo se lo le eto ni bo se lo toni ojo isegun lori ikanni alalubaika jora 105.5 fm e mo ti mo bi feran alejo mi nkan ti mo bi feran won po dogin to gbe won wole ma sare salaye die lara igba ti a wa kere gangan gidi ni yaro ta kere patapata yanyan ta te ti lala pe awa golden kankan aba te lanfani ati mo gbenu si mike ayo mo wa pe wa won ma ki wa won ma gboriyin fun wa bawa ni o di oju igba ojumo igba ke eyan mo ohun eyan ba won eyan te ti da mi mo loju ko oju ṣugbọn ohun mi won mo daada a ma n wo awon ere won lori itage ati agbelewo ati papa julo tu omo won bra Samuel e jan lo boda fun bra Samuel bra Samuel di lo a ma n wo ere won n gba won to awa na kere ni gbogbo aye ija omode nkankan a ma n wo won mo ti sofofo mo fe tele mo koko fe wo pe kin ni kokan kin ke ṣugbọn mo ti se poster ati post e awon eyan o gbowo wa bó ṣe ń lọ náà lè tètò ní bó ṣe ń lọ ta bá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe ẹja fi wó tò wúrò lẹ̀ ẹ ti mọ ipa ètò yìí mo ti sọ fún yín mo ní lórí ètò bó ṣe ń lọ a mọ̀ gbé oríṣiríṣi àwọn èèyàn wá àwọn tí wọ́n ti là nǹkan kọjá tí wọ́n sì ti di ìlú mọ̀ọ́ká àti wá bẹ̀rẹ̀ náà nu mo mọ̀ pé ní ìtìbà mi wà yìí káwọn gan tó lọ wọ́n tún fa ẹnìkan lé mi lọ́wọ́ pé tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ gbẹ̀ni yóò wà wọ́n á fẹ́ kẹ́yìn ara lé náà kẹ́ ẹ bá ń dun bàbá nú kẹ́ ẹ má jẹ́ kán ò pé kí n mo wá ṣe ń jọ́dá fm lónìí ẹ máa fẹ́ kẹ́ ẹ jẹ́ ká dùn wọ́n nú dáadáa torí pé àwọn tí à ń gbọ́ tinú wọn ń dùn ni àwọn orí ọ̀fẹ́ àti nǹkan tí wọ́n níná lè fá wa ná fi wá àwọn nǹkan táwa náà wá ní lásìkò tí wọ́n sì wà pẹ̀lú wa yìí ká ṣe gbogbo ẹ̀ lọ́tún lọ́tún ta náà lálejò mi lọ́sàn-án ẹni orúkọ là ń pọ̀ ọba aládé bẹ́ẹ̀ ni ọba tí bá ń bẹ lórí oyè orúkọ là ń pè é àlejò mi ò ní ni olúwa káyọ̀dé ọláṣẹ́yìndé tí gbogbo ayé ń pè ní pa james ajirebi àbá ajirebi ń bẹ ń bí o ẹjẹ kan mọ̀ pé wà ń bí lóòótọ́ kì í ṣe ai mi gbé ai wa àbí ai ni
3: wà á ṣe ai bó ti ẹ̀ gbé mi lórí ai wo lè hàn
0: ai lè ṣe
3: o lè hàn mo kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ jordan radio ẹ kú gbádùn jojúmọ́ lágbára ọlọ́run àìgbádùn mọ́ ọlọ́run ní fi kàn yín mo kí gbogbo lọ́kùnrin lóbìnrin tó tún wá jẹ́ olólùfẹ́ ètò ọmọ dáadáa yìí
0: ọmọ dáadáa ọmọ onígbàgbọ́ ẹ ṣe
3: gbogbo bẹ bá gbọ́ pé àfinjú ọmọ tí ń pàgbàlagbà lórúkọ ẹgbẹ́ bàbá rẹ̀ lórúkọ
0: kì
3: í sàrífin o kì í sàrífin o torí pé kí ni èmi máa ń sọ kínní kan fáwọn èèyàn tọba 200 years tọba ti ẹrẹ ni pe ọ lóko ara ò ti ẹ ní máa ń rọ ni ọrẹ mi bẹ́ẹ̀ mi ṣe wà yìí àwọn ọmọ kékèké wọn máa fẹ́ kí wọn ó pè mí lóko torí pé kí ni gbogbo àwọn àgbàlagbà tí wọn ó pè wá lóko àwọn dà lómi wàhálà tó dì mọ́yà ò ní jẹ́ ó fẹ́ pè ọ lórúkọ ṣùgbọ́n ọmọ kékeré mo ní àwọn ọmọ kan ní tajọ jẹ́ ọmọ òṣèré kan náà àjọmọdé kékeré sí wáfà ba ba ti ri nbai won ma sam ni wa ni Kayode Oluwa Kayode elomi a to foruki mi Oluwa Kayode aja o ma ka ri lai o ni damu eh tori pe

0: gbọ́ mi dáadáa Wednesday yẹn o máa lágbára a ń sáré ṣe gbogbo program yẹn gbọ́ mi a ò ní pẹ́ láti aago mẹ́sàn-án di aago méjì a máa celebrate náà celebrate birthday mi ní ọ̀ǹdẹ náà yẹn náà a máa celebrate birthday jáà mi ní ọ̀ǹdẹ náà yẹn náà oh god ní ibi tá a ti máa celebrate ẹ nínú ju àtúndá lu apọ́sẹ̀lẹ̀ church olókojúlọ gbarimu assembly ní ogun state ọpẹ́ ìlú ogun state gbogbo ibikíbi tó bá ti bọ̀ tó bó ń bọ̀ ní láti yànnà pàjá ifọ̀ sango bọ́lẹ̀ ní alákòókò látàlákòókò gbé ọ̀kadà tó lọ sí dálẹ́mọ́ láti dálẹ́mọ́ gbé ọ̀kadà tó lọ sí tìbọ́là lójú rìn bọ́lẹ̀ àbíkó máa sọ fún wọn pé ìjọ àtúndá olú gbárimú ló lọ ọmọ gbé ẹdẹ bẹ kẹlẹ rẹ wàá ti máa rí òbítíbitì èrò ó gbúdọ̀ mísì ẹ.
1: Instagram
0: ọjọ́ tó bí wòlíì sáyé ọjọ́ ìyanu ni ọjọ́ tó bí mi sáyé ọjọ́ agbára ni mo fẹ́ jẹ́ kó wá ní ọjọ́ Wednesday yẹn tó ń bọ̀ ni o tó ń bọ̀ a máa máa tún sọ a tún máa sọ ní ọ̀sẹ̀ Wednesday yẹn òróró lòlúwa ni kì í pé máa jẹ́ tún pé àwọn nǹkan kan máa tún pé àwọn nǹkan kan míì ní sọ́ọ́ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n ọjọ́ Wednesday yẹn gbúdọ̀ wà Wednesday tó ń bọ̀ tó jẹ́ ọ̀ǹdẹ náà ìyẹn lọ́jọ́ ìbí ìyá mi Monday lọ́jọ́ bíi tèmi ọjọ́ bíi ìyá mi ọ̀ǹdẹ náà ó máa lágbára gbọ́ mi dáadáa ìrànlọ́wọ́ máa dìde sí ọ mo ní ìrànlọ́wọ́ máa dìde sí ọ tó o bá rí àwọn ọmọ tí ọ bí sẹ́tìmà àwọn ọmọ oṣù tó lágbára tó dí àmẹ́rin mo jẹ́ sọ̀rọ̀ àṣẹ sí ọ ilẹ̀kùn àánú máa ṣe fún ọ bí ilẹ̀kùn túbú ṣe ṣí lórúkọ olúwa ilẹ̀kùn àánú máa ṣe gbọ́ mi pé olúwa ní pé kí n gbọ́wọ́ lẹ́yìn ní ọ̀la ọ̀la Wednesday program yẹn máa lágbà olúwa ní pé kí n gbọ́wọ́ lẹ́yìn ní ọ̀la kí n jẹ́ pin máa ń tù kí n pin máa ń tù kí n pin ànkì fún gbogbo wa máa ń tù tí mo á dí agbàdúrà ṣe is just 6,000 máa ń tù ibi tó bá ti tán ó ti tán sí ni torí ẹ̀ wà á pè mí dáàdì ẹ jọ̀ọ́ ẹ bá mú máa ń tù sílẹ̀ dáàdì ẹ pè mí ẹ wàá pè mí dáàdì ẹ jọ̀ọ́ ẹ bá mú máa ń tù sílẹ̀ jẹ́ ń sáré fún ẹ ní nọ́mbà tó máa fi pè dáàdì mo nílò máa ń tù ipò níbẹ̀ 070-60-19658 gbọ́ mi ìyanu máa jábọ̀ ẹ lóṣù yìí wà rí àrùn lóṣù yìí wà rí ìgbéga gba ìrànlọ́wọ́ tó pẹ́ ní kẹ́ni tó sọ gbogbo má rí àánú gbà nínú oṣù yìí irú ẹ̀dá bẹ́ẹ̀ ilẹ̀ lanu máa gbé mi èmi lọ́ọ̀dẹ́ wà agbára tó ní kó má dìde agbára náà bàbá mi yóò bí ṣubú mo lu aṣẹ ọjọ́ ìbí mi mo lò ó sí ọ láti wákàtí lọ ìyanu wọlé rẹ mo lu aṣẹ ọjọ́ ìbí pastor israel olótọ́pọ̀ ògúngbẹ̀mí sínú ọ̀rọ̀ ayé rẹ lórúkọ olúwa àánú máa dìde sí ọ gbọ́ láti wákàtí lọ àánú máa sọ̀rọ̀ fún ìrànlọ́wọ́ máa jẹ́ tí ọ mo fẹ́ jẹ́ máa tètè bọ̀ ní ọ̀la o aago mẹ́sàn-án ni program máa bẹ̀rẹ̀ mi ìrẹ́ jẹ́ àsọ̀rọ̀ jù já pàdé ní ọ̀la ẹ̀ iná máa kọlu iná ìyanu jẹ̀má dé omi jẹ́ ojú rẹ bàbá mi jẹ̀má nù dànù já pàdé ní ọ̀la gbọ́ mi 6,000 lọ́lúwa ni pé ànkìtà ànkì yẹn ò pọ̀ rárá ní dáàdì mo fẹ́ gba ànkì dáàdì ẹ bá fi ànkì lẹ̀ dáàdì ẹ bá ṣe kíni ẹ bá fi ànkì lẹ̀ lórúkọ olúwa wàá jẹ́rìí ìyanu.

0: onikẹ́pẹ̀ mi èmi yóò sì dá ọlọ́run èyí ló mú kí ìjọ apostolic church àtúndáolú olóko jùlọ gbẹrẹmú assembly tó wà ní ojú orin jumbo land ọpẹ́ ìlú àgbàdo ogun state pè wá sínú ìpàdé agbára tó máa ń wáyé nínú ìjọ wọn ní gbogbo ọjọ́ wednesday gbẹrẹmú program ó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá òwúrọ̀ títí di aago mẹ́ta ọ̀sán bákan náà ní gbogbo ọjọ́ friday ìṣọ́ òru tó máa ń bẹ̀rẹ̀ ní aago méjìlá òwúrọ̀ títí di aago mẹ́ta òwúrọ̀ bákan náà ní ìsìn ọjọ́ ìsinmi tó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́fà àárọ̀ títí di aago méjìlá ọ̀sán níbi tí ọlọ́run yóò ti máa wọ́ gbogbo àjàgà palẹ̀ tí ẹ̀gàn ayé yín yóò ti máa gbogbo ẹ má gbàgbé àti gbádùn jésù nínú ayé ìránṣẹ́ rẹ̀ lórí ìkànnì yìí jordan 105.5 ní gbogbo ọjọ́ tuesday láago mẹ́jọ àbọ̀ alẹ́ ní kẹ́ máa pàdé wòlíì ẹ wá fẹ́ pé wòlíì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ pè wọ́n sọ́rí 0706061 9653 tàbí 0815242 8554 gbáre mú o mo ti ríre gbá mú.
1: From Lagos, this is
2: Jordan. 105.5 FM.

0: nínú Olúwa bàbá wòlíì àgbáyé ni gbogbo wa ti mọ̀ sí bàbá wòlíì Ọlátúnjì Tálábì bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá ẹ bá ń kí gbogbo ara rẹ tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́
1: báyìí. Ọlọ́run àgbáyé mo fògo fún ọ bàbá o ìwọ náà bá ṣẹ̀dá mo fògo fún ọ. Gbogbo ayé tó ń gbọ́ mi ní alẹ́ yìí.
0: Yes sir.
1: Ẹ ò ní kàgbákò.
0: Àmì lórúkọ Jésù.
1: Ó jẹ́ máa ṣàmí níbi tó wà.
0: Máa ṣàmí o.
1: Mo wí gẹ́gẹ́ bí wòlíì Olódùmarè.
0: Yes sir.
1: Ìrànlọ́wọ́ tó máa yọ ẹ kúrò láàrin àwọn ènìyàn lásán.
0: Lórúkọ Jésù.
1: Lórúkọ Jésù Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún.
0: Àmì lórúkọ Jésù.
1: Gbogbo ayé tó ń ṣàmí àdúrà.
0: Yes sir.
1: Ẹni tó dìde ogun sí ọ.
0: Lórúkọ Jésù.
1: Tọ́lọ́wọ̀ ò ní jáwọ́.
0: Lórúkọ Jésù.
1: Ẹni tó dìde ogun sáwọn ọmọ rẹ.
0: Lórúkọ Jésù.
1: Tọ́lọ́wọ̀ ò ní jáwọ́.
0: Lórúkọ Jésù.
1: Ọlọ́run yọ fún ìṣẹ̀mí ẹ̀.
0: Àmì lórúkọ Jésù.
1: Ẹ wá fi ara balẹ̀.
0: Ẹ fara balẹ̀ dáadáa o.
1: Ọlọ́run mi sí ọ ní alẹ́ yìí.
0: Yes sir.
1: Ó ṣe é ṣe kó má gbọ́ orúkọ mi rí. Ó ṣe é ṣe kò má gbọ́ bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ rí. Ṣùgbọ́n lálẹ́
0: yìí
1: bó o ṣe ń gbọ́ mi yìí ó ní í ṣe pẹ̀lú ohun ọlọ́run. Ọlọ́run fúnra ara rẹ̀ ló rán mi sí ọ. Wá gbọ́ mi ìwọ ọmọkùnrin tó ń gbọ́ mi lálẹ́ yìí. Wá gbọ́ mi ìwọ ọmọbìnrin yìí. Kò sírú ogun tó lè máa já ènìyàn láyé tí agbára ọlọ́run ò kápá ẹ̀.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Ṣé gbọ́ mi sà.
0: Àgbọ́yé sà.
1: Kò sírú ogun tó lè máa jà ẹ́. Kò sírú ìjì tí wọ́n lè rán sí ọ. Tí ayérayé Jésù ọba aládé àlàáfíà tí ò lè dádúró. Gbọ́ mi dáadáa.
0: Tẹ́tí o.
1: Ọdún ìlópẹ́ 38 years. Tí Ọlọ́run ti pè mí fún iṣẹ́ ìránṣẹ́.
0: Yes sir.
1: Ojú mi ti rí ọ̀pọ̀lọpọ̀ ogun.
0: Kò sí rọ́ ń bẹ̀ sà.
1: Mo ti rí àwọn tó rí ogun àìdọ́mọbí. Mo ti rí àwọn tó ya wèrè.
0: Yes sir.
1: Mo ti rí ẹni tó ní wárápá. Mo ti rí ẹni tí ayé ń sàsí. Tó dẹ̀ jẹ́ pé bí ogun ìṣe le tó. Jésù kápá ẹ̀. Ó dẹ̀ fún wọn ní ìṣẹ́gun.
0: Yes sir.
1: Ìwọ ìránṣẹ́ yìí mi ò mẹ́rú ipò tó wà báyìí. Bóyá orí ẹkú ló wà. Bóyá orí ìrònú ló wà. Adániwáyé ẹlẹ́dàá rẹ ló rán mi sí ọ̀lálẹ́ yìí.
0: Yes sir.
1: Ìpé kó o fi ọkàn rẹ balẹ̀. Ìjì tó ń jà yìí máa tó dákẹ́jẹ́ o.
0: Àmì lórúkọ Jésù.
1: Iṣẹ́ rẹ tí ò lọ dédé yìí ó máa lọ dédé padà o.
0: Àmì lórúkọ Jésù.
1: Ìwọ ni kó o fi ara balẹ̀ ní alẹ́ yìí.
0: Yes sir.
1: Torí pé ìwọ gangan lára mi sí. Ẹ o ìwọ gangan lára mi sí. Tí mo bá dẹ̀ ti jẹ́ iṣẹ́ tí Jésù tó fi rán mi sí ọ ní alẹ́ yìí. Níṣe ni kó o gbé ìgbésẹ̀. Má jókòó tẹ́tẹ́rẹ́.
0: Má gbà o, má jókòó tẹ́tẹ́rẹ́.
1: Gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ayé ara ẹ.
0: Dìde fúyà.
1: Gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ ẹ. Tó bá di àárọ̀ la. Tá a bá jọ pàdé.
0: Yes sir.
1: Wàá mọ̀ wípé business tí Jésù ń ṣe láyé. Ó ní iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu.
0: Òun náà ló ti gbọ́ yìí o. Jésù fúnra rẹ̀ ló ń kọ sí ọ látẹnu ikọ̀ rẹ̀ wòlíì. Bàbá wa nínú Olúwa lẹ́sẹ̀kẹsẹ̀. Bàbá sà, ìbéèrè kan ló wá sí mi lọ́kùn sá o. Tá a bá ní ká wò oríṣiríṣi náà là ń rí káàkiri. Ǹjẹ́ ó wá ṣe é ṣe fún ẹni tí kò rí jẹ, tí ò rí mu, tí ò rí iná, tọ́nà rẹ ti polúkúmuṣu, tí gbogbo ẹ ti dàrú fún láti ilẹ̀ ni o. Kó kọjà déédéé di ẹni tí ó wá dológo lójijì. Ǹjẹ́ ó pọ́síbù ṣá.
1: Ṣé pé Ọlọ́run tún ṣì lè gbé.
0: Irú ẹni bẹ́ẹ̀ kó tún gbé dìde kó wá dẹni tí àwọn èèyàn ń tọná wò sá.
1: Ṣé a rí nǹkan tá a bẹ̀rẹ̀ yìí?
0: Yes sir.
1: Ìbéèrè ńlá ni o. Ìwọ kan gbọ́ mi ní alẹ́ yìí tó jẹ́ pé ayé ti rò ẹ́ pin. Ṣé gbọ́ mi sá.
0: Àgbọ́yé sá.
1: Àwọn ènìyàn máa ń ro ènìyàn pin láyé. Wọ́n máa ń ro ènìyàn pin pé eléyìí kò lè ṣoríire.
0: Kò lè jẹ́ èèyàn báyé.
1: Eléyìí kò lè ní lárí. Ṣé gbọ́ mi.
0: Tó bá ń sọ pé ògo
1: kò
0: sí ń bẹ̀rẹ̀.
1: Wọ́n ní kò lè rí ògo lò rárá. Ẹlòmíì gan ti rò ẹ́ pin pé bó ṣe máa bá kú lélẹ́yìí.
0: Kò sí rọ́ ń bẹ̀ sá.
1: Ẹ jẹ́ wọn aṣọ́ kì í.
0: Yes sir.
1: pe opolopo eniyan gan gbo wa ni alai
0: be ni sir
1: to je pe fun ra ara re o ti ro pin
0: pe ko le sari yo mo fun
1: be ni o ti ro pin pe no pe o le make e mo
0: o le dide mo
1: be o le dide mo
0: jesus christ
1: e je so asiri kan fun yin
0: yes sir en si le sir
1: se ri gbogbo eda to rora e pin pe won o le make e mo laye pe won o le dide mo ki se bi won o ki se bi won o ti elomiran ti la koja ni elomiran ti la koja opolopo awon kan en gbo mi ni alai o te ti la koja ni aye yi telo mi ba la koja won ni ri mo
0: a ti ba lo
1: a ba lo iji to ja elomi ninu aye to ba ja another person won o ni buru e mo
0: a ti deni ana
1: ba ni sa se ri opolopo eniyan awon alai makan tabi awon odo won ma ri baba miran wa ri ya mi bayi wa de ma beto si lara wa ma soro koro si kilo de ti baba ira darada bayi kilo de ti iya ira darada bayi kilo de to wa kisa je so fun e iya to lo wa kisa yi
0: yes sir
1: o ti lo wori baba to lo ira darada yi o ti make e ri
0: gba kan ri
1: bani iji aye lo de
0: jesus christ
1: iji aye awon to mi eyan wo laye ni won mi won wo
0: won mi wo
1: bani sir
0: jesus christ
1: aja won so kankan fun yin
0: agba afejo sir
1: opolopo eniyan la ma ro pe ko le dide mo iwo kan gbo mi ni alai
0: yes sir
1: awon kan ti wo e titi won ro pe won o le je yamo
0: kusuro nbe sir
1: won ro pe enu ise lo ma ku si awon kan ro pe o le bi mama awon kan ro pe aisa yi lo ma pa e
0: jesus christ
1: awon kan ro pe o le dide mo e je so kankan fun yin
0: afegbo sir
1: se ri gbogbo eda ti aye ba ro pin
0: yes sir
1: awon gangan gan ni olorun ma gbe dide
0: awon ti won ti ro pe ko le je eyan
1: be ni
0: olorun wa wonu anu e
1: a gbe won dide
0: olorun o
1: on to sele ni pe
0: kabiyesi
1: mo ti ri aimoye eniyan to je pe ipo ibanuja ni won wa ipo inira ni won wa ko si eda kanu aje to ro pe won le je eniyan mo
0: jesus
1: sugbon ni ojo kan
0: yes sir
1: won ba jesus pade won ba oba won ba pade program mi na gba lori radio
0: yes sir
1: ni won wa so pe won ma wa sodo mi won de wa oluwa wa so mi pe ka lo gbadura bayi ki won lo gbadura bayi ki won lo setori anu bayi
0: yes sir
1: aja mo pe ko ye mi na awon won yi dide o
0: olohun ni
1: ai mo ye da to ti dide ai gbogbo awon ta je ro pe ko le dide ai mo yi won lo ti dide elomi gan won pe la ko aja elomi won ni ko le bi mo won bi mo o obirin kan wa adun mesan
0: nani
1: na fi di oyun ma ninu
0: jesus christ
1: aja mo ko bi mo yen omo kori kan nyc na ti ru wa o ti ya were won ya were aja mo ko san
0: jesus christ
1: asa
0: yes sir
1: jesus ta soro nipa yi o ma ran woli si eyan ni se ri gbogbo eda ti o ba ti rora pin
0: yes sir
1: gbogbo eni ti ja aye ba ja gbogbo eni to wa ni ipo inira o nte ni lo ni woli
0: woli olorun
1: abi ni kin se woli lasan o woli to je pe jesus gangan lo pe woli ti o kin gbowo lowo eyan
0: ti ki gba be tele
1: woli ti o kin se ajakura ajakura ni ra o ti o pe awon ajonu woli ologidi
0: yes sir
1: se gbo mi sir
0: agbo yes sir
1: awon yen lo nilo wa a ma riran si oni bayi ni oluwa wi iwe iranse yi oluwa didi ran mi si oni o tori oluwa so pe o ma dide pada
0: ami lo
1: roje ise re dide pada
0: ami lo roje so
1: on na re la pada
0: ami lo roje
1: so ko
0: yes sir
1: oni woli
0: woli olohun
1: fun itoni tori on to n gba biribiri fun o le je

0: Je wi pe o gba shop saarin igboro awa na ro wi pe shop aarin igboro lo nje keniyan lowo lowo opolopo wa lo je wi pe aarin ajo aye yi laimo gogo igba ni mo de man so fun o wi pe bo ba rin ajo aye yi to ba jere e o gbadọ mo ipa aye merin to wa pe o ko laye o ba mo nkan tan gbin to ma je ko lere laye wa re laye yi wa fi aye ese aye elome o tun so fun o pe oja laye to ba mo owo aye se o kan ma short ni gbogbo nkan to ba se pese ati ikuta lo ma ma de ba o oja laye sa ibe ni mo nlo lale sugbon ma so iketa pe oju ogun laye mo de so fun awon eniyan be wi pe aye yi gaga ko ti e gba ke eyan gbajege o ba duro to ni o ba yan ja ai maye nkan to fe ba eja tan dide ma o iwo to lo ba yan ja to re ni to duro lenu ona ikan re to nfe to de mura ati doju ko e mi o mo o ye o ma safoni ije mo di topolopo wa fi ta fi gba be ariwo la mo pa a mo ba ti nja ninu aye yi number 4 oni pe ere ije laye bo ba le kan ikan le o ibi taye buru si oju ye lo bo ba ni a won ba ni mo se ikan ma le e to ba de lo ni sare wa fi e satego koja wa so e dinu le so mo di to fi lo opolopo male itori pe ko fe sare ko fe ja ko de fe lo soja aye ko fe lo sowo ko de fe lo soko aye o kan fe ki kan ko wa pelu irorun e ka le e ku osu toto september ti tu bere ati tu bere boya o mo o boya o mo o ayan ma ti tu bere re je mi o ti tu bere rin ajo mi awon kan yo fo fun wo losu yi awon kan wa pade olore losu yi awon kan wa pade iranlowo losu yi be ke ni odi keje e tun ma sele si awon kan sugbọn adua ti mo gbari ko di si mi o gbadua owo fun e o mi o gbadua nkan kan fun e o agbara lati sare o ya gba agbara agbara lati ja o ya gba agbara agbara lati sowo loja aye to njere gba agbara agbara to ndako loko aye ti o lere be gba agbara lale yi mo fe so fun o lale yi pe ati to bere rin ajo osu kesan mo fe so fun e wi pe awon to ri ti aye do fun ye won ra nkan ni o wọ́n ta nkan ni mo gbọ́ ìtàn kan lónìí mo kàn lọ sórí church platform mo kàn rí nkan tó jẹ́ àbàmì fún mi tẹ́nìkan post síbẹ̀ wọ́n wá sọ nípa ọ̀rẹ́ méjì kan ìkan lówó ìkan ò lówó ìkan ní shop wọ́n ló ní ṣọ́ọ̀bù tó bíi mẹ́jọ according to story tọmọbìnrin yẹn sọ wọ́n lẹ́nu yẹn ní ṣọ́ọ̀bù tó bíi mẹ́jọ wọ́n ní òǹtajà ọ̀rẹ́ kan dẹ̀ máa wá ń jókòó tì í o ma n ba taja yẹ lojiji ọrẹ yẹ kan ni lọkàn pe mo fẹ relocate síbòmí o tẹ ti relocate to kúrò lọdọ ẹ ọjà ti ọrẹ to wa níbi bá bẹrẹ sí n lọlẹ kò dẹ mọ ṣùgbọn ẹni tí ọjà ń lọlẹ yẹ o ń gbúròó ọrẹ to wa ní ìlú àjòjì pé ọlọrun ti yí ọwọ ẹ náà padà ṣùgbọn nítorí pé kò mọ pé nǹkan ti ṣeun ẹyin tí nǹkan ti ṣe tẹ́ mọ̀ ẹyin tí ọfà ayé ti bà tẹ́ mọ̀ ẹyin tán ti lo dàìkọ ayé fún tẹ́ mọ̀ mo gbàdúà fún yín lónìí pẹ̀lú ọwọ́ agbára kí bàbá mi ò ra nǹkan tí wọ́n jí gbé láyé ẹ padà wọ́n ti jí nǹkan láyé ẹ ò mọ̀ bóyá ò fẹ́ gbà mí gbọ́ ni sà mọ́mì bọ́jà yìí ṣe ń lọlẹ̀ tí gbogbo nǹkan ń lọlẹ̀ yìí ṣé o rò pé kọ́lọ́mì nàìjíríà ni ìrọ̀ ni òkì ṣe kọ́lọ́mì nàìjíríà ló jẹ́ kó máa lọlẹ̀ ó ti bọ́ sọ́wọ́ agbára kan sórí lápá ayé tá a wà yìí má fi ayé wí ayé ìlú òyìnbó èmi náà ti rìnrìn àjò rí mo ti lọ rí mo dé ìlú kan mo dé orílẹ̀-èdè kan mo dé sẹ́ṣọ̀ kan wọ́n ní wọ́n ta ewé ọmọ wọ́n ta gbogbo ẹ̀ wọ́n ń gbẹbọ̀ ń bí wọ́n ṣe tùtù ń bí mo ní kí ló dé wọ́n ní bó o bá múra wá jẹ́ máyé o rò pé ojú lásán ni gbogbo tó ń ṣe ẹyẹ ojú lásán kọ bọ mi dáadáa sà ìtàn kan náà lélẹyìí ẹnìkan ọmọ ẹ dìdàkudà ó ń rìn káàkiri kó tó mọ kò mọ wípé ọ ti yọ àsìkí ọmọ ẹ. elomi ti fi nsowo o wo fodu lasan wo o to bere osu ibayi wa tun fodu lasan wo in toponopo yin ni o ni paradua e mo bi won se nsowo loja aye o wo oja aye ye gangan o ni mo wa introduce si o losu yi pe gangan ni pe ko su ina da olohun gangan ni ki aje da olohun losu yi so ori ba ile isa owo to n wo ye o didi emi ni bo ba de inu aye bi ta tin pe won ki pe lowo aje ni won pe ibi o ba de duro si pepa lasan lo n ri ye tan ka ye ibi aje ba duro si ibe ni pepa ye ma n lo bo mi daada elomi to n mo kontu aje ye bi won ba ti si nidi kuro lodo e pepa ye ma di nkan nikan si olorun e gbo eleyi sa ẹnìkan tí wọ́n bá ti ṣí ajé nídìí lọ́dọ̀ ẹ̀ kàkà kó ní owó lọ́wọ́ ọrùn ló ti máa ní bẹ́ẹ̀ ni ó máa di pé ó ní lọ́rùn kò ní ní lọ́wọ́ ó mọ̀ túmọ̀ kán lèèyàn lówó lọ́rùn gbèsè ló ń jẹ́ bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ ni sà gbèsè ló ń jẹ́ bẹ́ẹ̀ oṣù yìí oṣù tá a máa gba nǹkan ni olúwa wí pé kí n sọ fún ẹ pé kó o gba agbára èyí tí rẹ máa ń wá wá bẹ́ẹ̀ ni sà gbogbo àwọn tó rí yẹ wọ́n fi agbára wọ́n nǹkan mọ́ra ni mọ́mì mo mọ̀ pé ó ń gbàdúrà bọ́ ó mọrin àjò rìn nínú ẹ̀mí rárá bẹ́ẹ̀ ni ìtaradúà ló kàn mọ̀ ẹlẹ́ẹ̀kíní nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó máa gbọ́ ọ̀rọ̀ tó sọ lórí rédíò wà á pírátìsì ẹ̀ ó wá rò pé ibẹ̀ ló parí sí rárá sórí ẹni tó sọ àṣírí fún ẹ lórí rédíò yẹn eré fẹ́ o ló sọ fún ẹ bẹ́ẹ̀ ni sà àǹtí tí ó ní owó tí owó ẹ̀ ń lọlẹ̀ bóyá àbúrò ẹ ló lọ gbàdúrà lórí òkè wọn bá ní kán lọ pe àǹtí yẹn wá pé wọn ti lo gbàràdá fún sà wọn ti gba nǹkan lọwọ ẹ bẹẹ ni wọn ṣe gba ọjà ayé tí mò ń sọ nìyẹn wọn máa ń gba ajé lọwọ ẹni tó ní ẹlòmíì àṣìlídì á ní kó máa kábà ò kó máa tẹlé òun lọ ẹni tó dẹ ní ajé gangan ó máa wá máa jìyà sórí ìyà tó ń jẹ ẹ wọn sì nǹkan nídi lọdọ ẹni o gbọ mi tó o bá rí nínú ọjà ayé tó o bá mọ nǹkan tó fi ń ra ọjà lọjà ayé wà á ṣọọtì nínú ẹ wà á jà ẹ ló lè bẹ wà á jí ẹ nìkan bẹ dẹ́sùn ẹniwé ẹ̀sáyà ṣe wípé àwọn ènìyàn tí àjà ló lè rèé olúwa sọ fún mi pé àwọn tó ń gbọ ẹyìn àwọn tí àjà ló lè ní wọn jí nǹkan mọ ẹ lára wọn gba nǹkan lọwọ ẹ wọn fagbára sí nǹkan nídìí lọdọ ẹ òun ló jẹ kí ayé ẹ kó wà bẹẹ bó o bá bẹ wàá mọ bó o ṣe máa wọ mọra ó mà máa pẹ o gbọ mi dáadáa mo mọ pé òun gbàwẹ ṣùgbọn awẹ òní ọlá àti ọtúnla àná 1 2 3 àwẹ agbára ni bó o ṣe ń gbà òun náà ló máa ṣiṣẹ wòlíì tó bá di ọlá òní jẹun bẹ́ẹ̀ ni láti àárọ̀ mọ́mì mi ò bẹ gbogbo èèyàn o ẹ̀yin dẹ́ serious pẹ̀lú láìfò yín ni ẹ̀yin dẹ́ serious pẹ̀lú ọ̀rọ̀ ọmọ yín ni ẹ̀yin dẹ́ serious pẹ̀lú ìrìn àjò yín ni ẹ̀gbọ́n sà àwọn tó tiẹ̀ serious ló ń gbọ́ ọ̀rọ̀ àdúrà àwọn tí ò serious wọ́n máa sọ fáwọn èèyàn pé wọ́n ń tàn yín ni wọ́n ń gba yín ni bẹ́ẹ̀ ni ayé ẹ̀ dẹ̀ ń bàjẹ́ o àwọn ń gba yín ni wọ́n ń tàn yín ni bẹ́ẹ̀ kì ni gbogbo àwọn pásítọ̀ yẹn bẹ́ẹ̀ kì ni gbogbo àwọn ènìyàn yẹn òun gangan tó jẹ́ pé kì í ṣe fake ayé ẹ̀ ò dá o wọn náà wá tẹ́tí sí wọn ní fake làwọn pásítọ̀ ọmọbìnrin kan sọ fún mi pé ọkọ òun sọ wípé tóun bá fẹ́ fẹ́ òun òun gbọ́dọ̀ má lọ chọ́ọ̀chì mọ́ bẹ́ẹ̀ ni mo wá ní ìwọ náà jókòó sí lórí wọn lọ sílé lọ ka sáàmù báyìí lórí bẹ́ẹ̀dì tó ń sùn báyìí nígbà tó máa ka sáàmù yẹn tó ní kó ń gbé nǹkan lábẹ́ bẹ́ẹ̀dì báyìí ìgbà ọ̀sẹ̀ tọkọ ẹ̀ fi ń wẹ̀ tí wọ́n kó fọ́tò tiẹ̀ sábẹ́ ìgbà ọ̀sẹ̀ ló gbé jáde ìgbà tó dé tọkọ ẹ̀ dé oníkìlélẹ̀ ó ní ìgbà tó o bá ti lọ church tó lọ gbàdúrà ìgbà ni ọ̀sẹ̀ yìí kì í tẹ́ ẹni tó ń ṣe bábí ìsàlù tó ń kọ́lé nígboro bíi pé ó ń ta irin bẹ́ẹ̀ ni bíi pé ó ń ta ọjà tó níláàrí kan ni irun ló ń gẹ̀ o nígboro ṣọ́ọ̀bù ló ń gẹ̀ ní láàrin agboolé báyìí ó dẹ̀ ń kọ́lé ẹnìkan dà èmi ò sọ pé ó ń ṣe nǹkan ṣùgbọ́n ìyàwó ẹ̀ mọ̀ pé a sì kí ni wọ́n gbà lọ́wọ́ o torí bó bá pa àtẹ báyìí kò ní tà bó bá pa àtẹ báyìí kò ní tà gbà tó dé ní dádì mọ ni ó kò sí ẹ lọ́wọ́ ó bá lọ bá ìyá ẹ̀ ìyá ẹ̀ bá ní pé kó wá lo bí oṣù kan lọ́dọ̀ o ọkọ ẹ̀ bá lọ bá pé bí ò bá padà sílé ó máa pa àwọn ọmọ ẹ̀ àfi kó padà sílé ọmọ túmọ̀ ẹ̀. iwo ni ko ma ronu pe aye rorun bo se ri niye olukaluku lo so ba ko mo ti so emi na ti so fun e lori radio pe olukaluku lo nsare ma blame eni o dagba do le iwo lo go iwo lo go ma blame eni o fin fo sewe iwo lo go o fe yi kan pada fun e lo su yi eyin wo le fe ba mi rin ajoye awe la jo ngba lola awe ta fe gba lola yi beni ago kan gerege lo ma break mo ti gba weye ri awon mo mi kan ba mi gba testimony e won ti recover lori e ile to ti fe da ti patipa oluwa bata awon kan to ti baje ninu aye oluwa gbedede gari gbigbe na la tun ma fi break lo su yi eni to je mi mere ninu irin ajo aye oluwa baje iwo ati sam 2 olu ma fi break gari e o ni mu gari e o wa ma da senu bayi wa de ma mu omi le lori wa ma bu omi le lori to ba ti bu owo bi meji ti meta to ti bu omi le lori wa wa ka sam 2 wa wa fi gbadua be ni sa agbara olorun yo ran lowo laaro la omi e to ko siri lale ohun lo ma fi we jade laaro la wa ko siri wa ka sam si ba sam ye bo ti so fun awon to wa laaro sam 80 sam 82 Psalm 86, Psalm 87, Psalm Maria, Uluma Kasi, Tale, Wawa Fiwe, La Rola, Ubadet in Dabilo, Psalm 30, Lumaka, Uluwa Yo, Polongwe, Fono, Lowo, Uluwa Wadikin Baore, Ore La Pada, Lowe, Benisa, Mosa Fua, Ove Family Leka, Ma Family Lola, Awa Kama Bosi in Raja, Ore La Pada, Ye, 930 Padin Bae, Nibata Bawe, Uli Gari, Na, Uluwa Nikin Tumba, Lowe, Ore ra pada 900 naira boda 900 naira lo ma fun mi gugu omo to ba je omo fe mi dale o lo ma fun mi ni ore ye gugu en te ba so mo mi nibo emi o le ma fun mi ni ore ye be ni eyin te so ma du ale le ma fun mi 900 naira lori omo e lori iwo gogo lori ile e wa fi sinu account won ko fo e account me be di ton ko fo e da fi n gba ore lose 32 46 60 7016 32 46 60 7016 FCMB oloruko bankakan bank ye wa wa ri si Christ Apostolic Church Faith Revival Assembly ninu e tabi o le fi sinu account temi gangan 30 40 47 02 51 Bole kasi 30 40 47 02 51 First Bank Daniel Olufemi Komolafe Olumari nuru account ye number bi to ma pe number koko ye ibe na lo ti le ba mi so lori WhatsApp je ngbadu afre lo su yi ka jo fi gbagba yori adua 070 29 30 57 28 070 29 30 57 28 070 14 33 81 11 tabi 080 28 61 22 Lagos Lesson on the go at www.jordan105fm
1: Professor Mojo Leni Olorun lo
2: Hallelujah!
3: Everybody, this is the sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams.
2: Yes, logo. pe lo njere o ope lo njere e ma

0: fun beje mi ni ma gbe wa ma pe mi pe daddy eni pe a ma second your thursday se wo ni kini ki mu wa ma pe mi o to a se kan bi igba to ba jade mo lale to ti fesun to bo si tamo daddy se e be sun a se kan to ba doru ogocho wa se keta wa o ba ye se ma ri wa wo le aye e bo se ma ri wa wo story eni month bo ma change sori alawo pa lọlọrun o to ba dide lori oro aye are o pari niyan o wa dide ni o bible so pe iwe awon iwe chronicle keji ori ogun ese ogun oni won si dide ni kutukutu owuro olorun fe ni ba dide soro ara e so ngbo igbiyanju eniyan ni olorun ma ntileyin iwe awon ba keji ori keje bible so pe ese keta bible so pe adete merin wo dide pe eja wo syria o ba fi wale dede eja bi ta do si na le ni bodi samaria yi na ta ba do si bi a ma ku na ni awon ton fun ani bread ton fun olowo ton fun lo nja jeku ton fun laso awon fun go ri nkan je won tin pa mo ara won e ka won na gbe igbese eni ti o ba le gbe igbese odu kan lo ma wa bi adagun odu o fo lohun bura igbese ni o wa gbe igbese la ro to thursday wa wo bi ago me fa na ma bere program wa me wa si me wa bo la ma pari la ro ni o ago me fa lojo thursday mewa si mewa abo la ma pari wa wa tete de laaro ba re ba ni fun cancel tete de ka go me patolu ko koruko e sile are you with me so boy ma de church wa re anywhere to ba tin bo ko address yen sile tori opodopo ani daddy kila address about the flat address e ma costly thursday go ma bo then she say friend wa ri ona lo eni ba ni gbogbo iso te ba ni o loko o niyawo o nise o laison lara koda kan ti pin eran e a ma da pada fun e jesu a da pada fun e so obi ti e ba bo lorun de to bo lorun de to lo ma ni confidence to awa le sun ronu christian ni fagbara fun wa o
1: anybody that time I dey listen to so we get better information we won give you no move an inch o but if you know say you want move your radio with you.
2: Hello Lagos, welcome
0: tin bo lorun to bo lorun gan sin to le gba lowo olorun bọ́lẹ̀ ní ìjà ìbọ́ stop wá gbé ọ̀kadà pé òun lọ chọ́ọ̀tì power òróró wà rí àwọn márúwá wọ́n máa gbé ní 300 naira wà rọ́ kadà wà rí márúwá ẹ̀kúlé ọ̀dọ̀ agunmá jẹ́ sí ẹ̀yìn ọ̀dọ̀ mi ní bọ́ stop àgbàdo junction wà ẹ̀yìn chọ́ọ̀tì mi gbọ́dọ̀ ní bọ́ stop wọ́n jẹ́ síbẹ̀ wà á kọ̀rin wọnú ilé ni so àárọ̀jọ́ thursday aago mẹ́ padà máa bẹ̀rẹ̀ àparí ní aago mẹ́wàá àbọ̀ kó tètè dé nọ́mbà méjì tó máa pè sí rèé o máa pè dádì ẹni pé a ṣiṣẹ́ yẹn ìkan nínú church ìkan lálẹ́ tá a bá jáde mọ́ ìkan lóru kí ni ká wá mú wájú thursday tó bá ti ń bọ̀ ìyẹn ni kó máa pè mí fún kò ní máa bèrè address tí ò bá yẹ 081-30-47-6370 gbọ́ nígbà kejì 081-30-47-6370 nọ́mbà kejì rẹ̀ tó jẹ́ last number 080-25-52-38-49 gbọ́ ní ẹlẹ́ẹ̀kejì for the last time 080-25-52-38-49 máa retí ẹ o lọ́jọ́ thursday láàárọ̀ àdúrà rẹ̀ àrẹ́gbà má gbàgbé o ní àwẹ̀ lọ́la o tó bá ti fẹ́ break lọ́la èso ni kò fi break ẹni èso tó bá like jù kò fi break lọ́la ọ̀la wednesday tó jẹ́ ọjọ́ àánú tó jẹ́ on the second on the third ní ọjọ́ thursday kápàdé in church wà á ní tẹ̀sí wọ́n gbàgbé o lálẹ́ yìí omi tí mo ní kẹ́ẹ̀bù kẹ́ẹ̀fọwọ́ sì buyọ̀ sómi ẹ jáde síta ẹbu yẹ̀pẹ́ ilẹ̀ inú erùpẹ̀ láti wá bí n sọ pé erùpẹ̀ ní ìwọ ìwọ sì padà di erùpẹ̀ òótọ́ dẹ̀ ni bù sómi ẹ̀ka tí wọ́n ti sàtọ̀ nọmba 8:5-10 ẹ ṣàdúrà sí ẹtọ̀rọ̀ ohun tẹ́ ẹ fẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí àbẹ́yìn tí ẹ ti ẹ̀ ṣe christian tẹ́ ẹ ti ẹ̀ ṣe muslim ẹ̀yin náà ṣàdúrà sí ẹgbẹ́ kẹ ṣàdúrà sí jésù olúwa ó kú fún gbogbo ayé ni o gbogbo ayé ló wá fún I love you so much alẹ́ ìbò ṣe lọ sórí bẹ́ẹ̀dì àdúrà ẹ̀ máa gba o and I cover you by the blood of Jesus Christ of Nazareth God bless you I see you on Thursday in Jesus name.
3: From Lagos, this is
4: Jordan. 105.5 FM.
5: This is Jordan 105.5.
6: Station with a voice for entrepreneurs.
7: Baba,

0: Amen.
1: O shiva mu itura.
0: Amen.
1: O shiva mu ibukuwa.
0: Amen.
1: O shiva mu igbega wa.
0: Amen.
1: Alayo ti mayo de. Alayo ti mayo de. Awo re busayo. Awo go e busayo. Hallelujah lori wa yo je
0: la tuni ti.
1: Hallelujah. Ayo wa de.
0: Awo ke itorunde. Wọ́n ti mú bùkún wá fún wa, ayọ̀ wà lè bá wa dópin.
1: Àwa ti wojú
0: òní wa,
1: ká máa ṣe jẹ́ ká rẹ̀ mú
0: wa.
1: Gbogbo wa lọ́rin
0: gbogbo
1: bá.
0: Lágbára bá wa ọrùn.
1: Mo tún súre lẹ́ẹ̀kan sí.
0: I bless you once again.
1: Gbogbo yín tẹ̀wánú ìdè.
0: Olúwa
1: amí. Ẹ̀bọ́
0: amí.
1: Ẹ̀bọ́
0: amí.
1: Ẹ̀bọ́
0: amí.
1: Ẹ̀bọ́
0: amí.
1: Ẹ̀yin tí ara ń ni ẹ̀bọ́.
0: Amí.
1: Ẹ̀yin tí ọ̀nà dí mọ́ ẹ̀bọ́.
0: Ọ̀rẹ́.
1: Ẹ̀yin tí lẹ̀kún tì mọ́ ẹ̀bọ́.
0: Amí.
1: Ẹ̀yin tí ọfà wà lára yín ó yá jáde.
0: Amí.
1: Ẹ̀yin tẹ́ fẹ́ kún wọnú oṣù yìí ẹ lọ rẹ́rìn.
0: Amí.
1: Ẹ̀yin tẹ́ fi gbèsè wọnú oṣù ẹ lọ jèrè.
0: Amí.
1: Ẹ̀yin tí ọ̀nà dí mọ́ ọ̀nà yín là.
0: Amí.
1: Ẹ̀yin tí lẹ́yìn ti dàrú ó yá kó lọ tó.
0: Amí.
1: Ẹ̀yin tẹ́ níṣẹ́ ẹgbàṣẹ́.
0: Amí.
1: Ẹ̀yin tẹ́ ìnáwó ẹgbowó.
0: Amí.
1: Ẹ̀yin tẹ́ ìnáwó ẹgbọmọ.
0: Amí.
1: Ẹ̀yin tẹ́ ìnáwó ẹgbọkọ.
0: Amí.
1: Ẹ̀yin tí wọ́n ti dìbà promotion yín ó yẹ gba promotion.
0: Amí.
1: Ẹ̀yin arìnrìn àjò ẹgbà fisa.
0: Amí.
1: Ẹ̀yin aláìlégbé ẹgbà kọ́kọ́rọ́.
0: Amí.
1: Ẹ̀yin aláìní mọ́tò ẹgbà kọ́kọ́rọ́ mọ́tò.
0: Amí.
1: Ọkàn yín abalẹ̀.
0: Amí.
1: Bẹ́ẹ̀ ní ṣẹ̀sí.
0: Amí.
1: Bẹ́ẹ̀ ní ṣubú.
0: Amí.
1: Ọkàn yín abalẹ̀.
0: Amí.
1: Orí bẹ́ẹ̀.
0: Amí.
1: Ó ṣe bẹ́ẹ̀.
0: Amí.
1: In Jesus name.
0: Amen.
1: Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Prophet Emmett Fabiola Celestial Church of Christ Oyikimole Cathedral. Èmi ni wọ́n pè ní Baba Possibility JP.
2: Bàbá ìní ni ọjọ́ ìṣẹ́gun. Ọjọ́ ìṣẹ́gun àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án ni kí lóhun tẹ́ fẹ́ fi bá wa
1: sọ̀rọ̀. Èmi dẹ̀ ni ọjọ́ ìkíní.
0: Today is the first day.
1: Agbára ọ̀rọ̀.
0: The power of the word.
1: Agbára ọ̀rọ̀.
0: Power of the word.
1: Agbára ọ̀rọ̀.
0: Power of the word.
1: Ìwé Jacob orí kẹta tiẹ̀ sọ fún wa nípa.
0: James chapter 3 tells us about the word.
1: Nípa ọ̀rọ̀ tiẹ̀ sọ.
0: Talk about tongue.
1: Ó sọ fún wa pé tí a bá ṣọ́ra nípa
0: ọ̀rọ̀. If God is not taking the bag at tongue, by implicate the whole body.
1: Ṣùgbọ́n jẹ́ kí n sọ kí ni kan fún ẹ.
0: Let me tell you this.
1: Màmá tó gbọ́ mi.
0: Mommy hearing me.
1: Agbára wà lọ́wọ́ ẹ.
0: There's power in your
1: head. Ìwọ ló lo.
0: You didn't make your service.
1: Sori nígbà tó lọ́nu ìwé Jẹ́rẹ́sì orí kìíní
0: Jákàbọ̀ the eye was
1: void
0: and was empty. Nothing in the heart.
1: Nínú ẹ̀ ni Ọlọ́run wá.
0: Hearing God now
1: comes to
0: what is this?
1: Ọlọ́run dẹ̀ pàṣẹ láti inú agbára rẹ̀.
0: God commanded from his power,
1: let
0: there be light, and there was light. The Bible says, and
1: he
0: could not comprehend it in the light.
1: He
0: created the greater one to take control of the day, to take control of the night. That is the
1: moon.
0: The Bible says, he made the firmament, and he created all the stars. I bless somebody.
1: Tí
0: ò ní
1: jẹ́ kóṣù yìí bẹ́ẹ̀ lára
0: mu, ó jáde.
1: Ẹyẹ wọ́n lè já gbàdúrà.
0: Children of God, let us pray.
1: Jáde lọ lára mi.
0: Jáde lọ lára mi o, ọjọ́ tó ti pẹ́.
1: Jáde lọ lára mi.
0: Jáde lọ lára mi o,
1: ọjọ́ tó ti
0: pẹ́. O bóyá máa ta pray.
1: O yà bí ọjọ́ rẹ̀.
0: Long time party with my body, go out, go out, go out.
3: The Jordan Knight Show, and today we'll be discussing
4: the voices you need at work.
0: Tribulation will not
1: be the same as
0: everything. I command, go just a little fire can consume
1: your
0: life. Just a minor
1: that
0: you are picking snail
1: and
0: you are sleeping, you are sleeping
1: in
0: with women you met yourself in grammar school.
1: Self-making.
0: That I want to destroy this
1: place.
0: I send out of my life. If I call Holy Ghost, you say fire. When I keep
1: praying,
0: the power of the
1: possibility,
0: unfortunately, limit church
1: limitation. Holy Ghost,
0: fire.
1: Holy Ghost,
0: fire.
1: Holy Ghost,
0: fire.
1: Holy Ghost,
0: fire.
1: Holy Ghost,
0: fire.
1: Ẹbí kórira, ẹbí fàṣẹyìn, ẹbí kálé bábà bá, ẹbí jákulẹ̀,
5: jáde,
1: jáde,
5: jáde,
1: jáde, lára mi,
5: pray.
6: Ilẹ̀kùn tó ti lóṣù kẹjọ.
5: The day that was shot in the 8th month. Father, use 9 months.
6: Mo gbọ́dọ̀ ra mọ́tò lóṣù.
5: I must buy vehicle.
6: Mo gbọ́dọ̀ ra ilé lóṣù.
5: I must buy house.
6: Mo gbọ́dọ̀ travel lóṣù.
5: I must travel like this month.
6: Ilẹ̀kùn tó fóṣù kẹjọ
5: ti. The day that luck is
6: in the month of August. Ó yẹ
7: ilẹ̀kùn tẹ̀ sí lóṣù kẹjọ. Yóò oṣù kẹsàn án yẹ ṣí fún mi. Ẹ ṣí fún mi. Gbọ́dọ̀ kọ́lé gbọ́dọ̀ ra mọ́tò gbọ́dọ̀ travel lóṣù kẹjọ.
6: Bí o ti yóò lè máa rí bẹ́ẹ̀.
5: Amen.
6: Ìwé Mátí orí kejìlá ẹsẹ̀ 36 sí 37.
5: Mátí 12:36.
6: Bímọ. Mo wí fún yín. Gbogbo ọ̀rọ̀ wèrè. Tí èèyàn sọ.
8: Wọ́n
6: jiyìn rẹ̀. Yes.
8: Nípa ọ̀rọ̀.
6: Nípa ọ̀rọ̀. Nípa ẹnu yìí, nípa aná yìí. Agbára tó wà nínú ọ̀rọ̀.
5: O le ba yẹlo jẹlo taye si. Gbogbo
6: ẹni taye ẹda laye yẹnu
5: ẹ. Gbogbo
6: ẹni to le ti ọbẹ ẹnu ẹ
5: náà. Ọdẹ da kò náà mi tọ́ bàdá ọ̀tí
6: ọ̀tí. Ègún a máa ti inú ẹnu jáde.
5: Pus kan kan to the utterances and destroy one's life.
6: Irí adẹ máa ti ẹnu ẹ jáde.
5: And goodness come and renew one's life. I pray for you this month.
6: Gbogbo ohun tó tẹ ẹnu ẹ jáde.
5: Every two utterances.
6: Yóò gba ayé ẹ jáde. Ẹnu ò ní gbé ẹ pamọ́. Ìwé 15:29
5: Olúwa jìnnà sí ènìyàn
6: búburú ti
5: we have nothing to do with wicked ones.
6: Acts
5: chapter.
6: Oh,
5: I know.
6: Who
5: servant I shall
6: be. The Bible says. Joshua.
5: Joshua. Chapter 7 verse 1.
6: Bíbélì sọ pé àwọn ọmọ Israẹli dé ẹ̀ṣẹ̀ kan tó burú.
5: They stood against God.
6: Some people called it
5: head. And he showed us a created
6: person.
5: And they are God no
6: answer.
5: What means by taking to serve me
6: properly.
5: Do more than yourself. When you serve God,
6: that you confess yourself. When they ask, it's
5: not one of them. Who is the one that
6: flocks? Akani.
5: Akan.
6: Wọ́n dẹ̀ ní kán mo lọ síbì kan, wọ́n dẹ̀ sọ̀kún pa.
5: Oko
6: yẹn dẹ̀ ga lórí ẹ̀ òkúta kọ̀ọ̀kan yẹn dẹ̀ ga lórí ẹ̀ pè ní ibùdó Akani. Wọ́n lọ sókun ai pẹ̀lú àdúrà wọn, wọ́n dẹ̀
5: pè ní. Bíbélì
6: jẹ́ kó yé wa
5: wípé nípa
6: ọ̀rọ̀ rẹ̀ la fi dá a
5: láàrin. Ìwé
6: Jẹ́nẹ́sì orí kínní. Ní àti kọ́ṣe. Ọlọ́run dárun ayé. Ó wà jújú. Ó ṣòfò. Yes. Ọlọ́run wípé kí ìmọ́lẹ̀ wà ìmọ́lẹ̀ sí wà. Ọlọ́run rí ìmọ́lẹ̀ náà. Agbèrè méjì òkun kan àti ìmọ́lẹ̀. Mo pray fún wa.
5: I pray.
6: Ogun nílé wa bá lóṣù
5: wa. Amen.
6: Wa máa borí ogun.
5: Amen.
6: Ìwé Jonah jẹ́ kó yọ ẹ pé nínú ẹja ni Jonah ti béèrè.
5: Jonah ti ń kájí ṣá.
6: Ẹsẹ̀ kérésì kẹwàá. Nígbà tó dé ẹsẹ̀ kẹwàá.
5: Wẹ́n ni God of our
6: strength. Ọlọ́run
5: sọ pé ẹja náà
6: kò lọ pẹ̀lú Jonah sí. Bómi wọn pé tí Jonah bá wà
5: nú ẹja yẹn tí ó bá sọ̀rọ̀. Ibi tó
6: máa
5: kú
6: sínú ni. Mama, àìbéèrè rẹ lè dẹ́ dúró sójú.
5: Because you dey ask me.
6: Bí béèrè rẹ lè mẹ́ pọ̀
5: níbi tó wáyé.
6: Ṣé o tó bá béèrè tó ti ìgbà máa béèrè títí?
5: Àwọn
6: afọ́jú mẹ́ta
5: ló pàdé
6: Jésù lọ́dọ̀
5: náà Jericho. Àwọn adẹ́dẹ̀ mẹ́ta,
6: ọ̀pọ̀ ìyá wàbẹ̀ tí ó béèrè.
5: Jésù
6: ọmọ Dávidì
5: ṣàfihàn
6: ó dẹ̀ bọ́.
5: Ìwé Mátí 15:22
6: obìnrin Akẹ́nání yẹn náà
5: nítorí
6: ó béèrè lọ Jésù. Jésù sọ pé
5: mo rán mi sí ẹ
6: nítorí pé kò dákẹ́.
5: Ó
6: lọ kó oúnjẹ ọmọ pẹ̀yẹ káfájá
5: jẹ. Jésù and he
6: led the son.
5: Continue
6: asking.
5: Amen.
6: You
5: are going to have test of mine. I'm expecting you.
6: Ni iti se oni on the first.
5: Today on the first at Aton Bere. This morning.
6: Nine. Sori to ba je pe ibi to nlo e lo ba ma pati pati je ka jo
5: ti adura bere osu.
6: Sori ibere osu.
5: O ni se pelu omi o bi bere. Sori
6: o bi bere. Ṣé ìjà ló fi bẹ̀rẹ̀?
5: Ṣé
6: ìbínú ló fi bẹ̀rẹ̀?
5: Àbájá ló fi bẹ̀rẹ̀?
6: Gba àwẹ̀ wa lónìí.
5: Fast when you come in as you are hearing me.
6: Gba àwẹ̀ wa.
5: Make sure you fast. Let's unlock the door.
6: Ní ọ̀la on the second.
5: Tomorrow on the second.
6: Ní ọ̀la second.
5: On the second tomorrow we are going to be at our gardens.
6: Gba àwẹ̀ wa.
5: Make sure you fast before you come in.
6: Ọkùnrin adẹ̀ balẹ̀.
5: Amen.
6: Àánú adẹ̀ dìde.
5: Ami.
6: Níbo ló ti ń bọ̀?
5: Wherever you come in
6: from.
5: Ṣé àti ìtì ìṣàtọ̀
6: bẹ̀rẹ̀ níwájú
5: gbòòrò
6: kó ń bọ̀ láti òkè ọ̀rẹ́ tàbí àbíọ́dẹ abalakoti àbí adodo ibùdó tí ń bọ̀ gangan ó ń bọ̀ láti kẹjọ adi ọ̀wẹ́ ni àbí ìsádà àbí ó ń bọ̀ láti àgbára àbí ó ń bọ̀ láti gbẹ̀sà pàdákì ló ti kọ́ ní kẹkẹrẹ oṣù pàtàkì ẹ̀ẹ́dẹ́ wà lọ́bá sọjọ́ ojú òde mòrètí má jẹ̀ má ṣe gbogbo agbègbè ògùnṣe
5: dàdéwájú
6: ọkùnrin adé balẹ̀ àánú adé dé ní ọ̀la ní ọ̀ta ròdù yẹn tó lọ sí pàjá
5: òun náà máa sẹ́gbọ̀n kí balẹ̀ sí
6: òrètí lẹ́yìn fẹ́ẹ́ sí kò máa la máa wà ní ti ṣọ̀ la wẹ́ẹ̀sì
5: wẹ́ẹ̀sì
6: àkọ́kọ́ nìyẹn bàbá ìdájọ́ bá ń bọ̀ orúkọ mi lẹ́kọ̀ọ́ sí prophet dr ms fabi jp ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091 26 26 28 28 82 82 16
2: 16
6: ẹ níbẹ̀ yẹn whatsapp nìyẹn pẹ̀lú
2: WhatsApp ẹ lè fohùn ránṣẹ́ fọ́n tó bá fẹ́ pè yín kọ
6: ẹ̀rọ ẹ̀rọ kejì òun ni
2: 080 50 50 27 27 56 56 21 21 ẹ̀rọ ìkẹta
6: 070 70 69 94 94 99 92 92 pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn àṣí òun ni Echo Bank 38 12 15 58 68 43 38 12 15 15 68 63 43 báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account ó máa gbé orúkọ church jáde ta lákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji eléyìí Fidelity Bank ni ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish òun ni 411 01 01 89 89 25 25 2 2 kò sí ohun tó ṣe tó gbé o nítorí jo 41 ẹ̀lẹ́wọ̀ oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà nígbà tí psalm 50 nọmba 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹun nígbà tí nọmba 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba ọpẹ́ sí ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo miyẹn mo fi nídìí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdámẹ́wàá yín ẹ̀fẹ̀ràn pàdé ìlọ́wọ́ yóò dára fún yín ọkàn yín adẹ̀ balẹ̀ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló
5: ti gbọ́ yín
6: ó máa ní ẹ̀rí
5: lóṣù
6: wọ́n ní pàkádà lẹ́nà ẹ̀yẹ wọ́n lè já sọ̀rọ̀ kan ṣòyí
5: olúwa
6: gbogbo oore oṣù
5: yìí sáwọn
6: ẹ̀ sí olúwa ọba tó dẹ̀ kúrò sí ó
9: nípadà
6: ẹ̀ dẹ̀
10: Ajaga ogun ló máa já ọlọ́run gbọ́gbà possibility máa ṣe yánu.
11: Celestial Church of Christ, Òkìkí Ìmọ̀lẹ̀ Ayọ̀ Cathedral 1, tó kalẹ̀ sí 7, Òkìkí Ìmọ̀lẹ̀ Street behind Command Grammar School, Ìkọ́lá Àgòdò Ìpájà Lẹ́kọ̀ọ́, bí àwọn ìpàdé àdúrà àti ìsìn ọjọ́ Sunday ṣe lọ rèé o, gbogbo ọjọ́ Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ nípàdé Hour of Possibility, láago mẹ́sàn-án òwúrọ̀ dàgò kan ọ̀sán, ọjọ́ Friday kejìlélọ́sọ̀ọ̀sẹ̀ nìṣó òru máa ń wáyé, láago mẹ́wàá alẹ́, ẹ̀sìn ọjọ́ ọ̀sìn máa ń bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ dàgò méjì àbọ̀ ọ̀sán, ẹ̀wẹ̀ ní CCC, Òkìkí Ìmọ̀lẹ̀ Ayọ̀ Cathedral 2 ní Korodu, tó kalẹ̀ sí 5, Fasasi Anibaba Street, off Oyenuga Street by Technical College, Òkè Ọta Ọ̀nà Ìkòròdú, Lẹ́kọ̀ọ́, gbogbo ọjọ́ Thursday, nípàdé Hour of Possibility, láago mẹ́sàn-án òwúrọ̀ dàgò kan ọ̀sán, Friday tó kẹ́yìn oṣù nìṣó òru, láago mẹ́wàá alẹ́, aago mẹ́wàá òwúrọ̀ dàgò méjì àbọ̀ ọ̀sán, lẹ́sìn ọjọ́ Sunday máa ń wáyé o, farahàn láwọn ìpàdé àdúrà wọ̀nyí, ọ̀rọ̀ rẹ̀ á ṣe é ṣe. Prophet MS Fabiyi JP lolúwa ń lò.
12: Lọ́kọ̀
11: Jésù, tẹ̀mí ó ṣe é ṣe.
13: From Lagos, this is
14: Jordan 105.5 FM.
15: This is Jordan 105.5.
16: Station with a voice for

0: ago mẹ́fà àárọ̀ ìṣòro nínú gbogbo Friday ago méjì òwúrọ̀ làwọn máa pàdé gbogbo Sunday nínú ìjọ àtúndá olú apostolic church ọlọ́gọ jùlọ láta glory tuẹ̀ ìkọlà row ẹlẹ́yìn pastor ìpájá lẹ́gà fọ́nrán lọ́wọ́ àdó 0913675938 tàbí 0706650444 ẹ̀tọ́ lè pẹ́ 0815967 9514.
1: Ọlọ́run àtúndá olú ò fà.
2: Ogo ni fun Jesu loke
3: orun.
2: Ogo ma ni fun Jesu loke orun. Ogo ni fun Olorun atunda
3: orun.
2: Olorun baba wa.
3: A
2: dupe lowo yin.

0: wàhálà bá fi ọlọ́run yìí wé o
1: kò sí
0: a má yìn ọ́ là a má yìn ọ́
1: lónìí
0: a má yìn ọ́ arúgbó ọjọ́
1: ẹ̀ṣẹ́
0: gbé wọn ka àwọn àlàyé
1: lónìí
0: màmá tó ń gbọ́ mi yìí ò yọ
1: sọnù
0: bàbá tó ń gbọ́ mi yìí ò yọ
1: sọnù
0: ọmọ tó ń gbọ́ mi yìí ò kúkú
1: òjijì
0: ogun àwọ́kí fún ìbànújẹ́ ọlọ́run ò jẹ́ kó ṣẹlẹ̀
1: sí ọ
0: gbogbo ẹni tó ń gbọ́ mi tó rà ánú
1: gbà
0: ẹ bá pariwo jésù ò mà ṣe
2: o
0: arúgbó ọjọ́ àdúpẹ́ lọ́wọ́ o ò jẹ́ kí ayé ó bá tiwa jẹ́ o ò jẹ́ kó máa ara pọ́ sí òjijì fún wa ilé tí wọ́n máa ń kọ́ láì lo
1: blọ́ọ̀kù
0: òun ni wọ́n pè ní ilé ẹlẹ́sẹ̀ mẹ́fà ilé gbogbo ènìyàn
1: ni it is the place everyone will draw
0: àmọ́ wo jẹ́ ká yára lọ
1: bẹ̀bà
0: ilé ẹlẹ́sẹ̀ mẹ́fà wọ́n ti rà á fáwọn kan
1: lónìí
0: àdúpẹ́ òjò ra lẹ lẹ́sẹ̀
1: mẹ́fà
0: ó jẹ́ kó rà lórí
1: wa
0: ó jẹ́ ká kú tògótògó ṣé ẹ mọ̀ pé ayé ti pa àwọn kan
1: tògótògó
0: ọ̀pọ̀lọpọ̀ ni àrá ti kú mọ́ nínú
1: lónìí
0: ọ̀pọ̀ ló ní ìran gidi nínú ṣùgbọ́n ayé ti fi kú sí lọ́wọ́
1: ṣe
0: ó jẹ́ kí ayé ó fi kú sí wa
1: lọ́wọ́
0: ogun gbogbo létà tí gbọ́ mi máa
1: dúpẹ́
0: ọkọ̀ tó ń gbọ́ mi máa dúpẹ́ mọ́tò tó wà yan ọlọ́run tí ò jẹ́ ó dipó
1: sí i
0: ata tí ìwọ jẹ tó mára rẹ
1: dán
0: òun làwọn kan jẹ tó sapá wọn
1: lórí
0: omi tó ṣe ẹja jiná omi yẹn ni wọ́n máa ti ń lúwẹ̀ tó kú
1: nínú ẹ̀
0: o máa dúpẹ́ lọ́wọ́ o máa dúpẹ́
2: lọ́wọ́
0: ọlọ́run tó jẹ́ kí oṣù kẹsàn án ṣojú ẹ
1: láyọ̀
0: ọlọ́run tí ò jẹ́ kí wọ́n máa dárò
1: rẹ
0: ogun ẹkú àtẹ̀mọ́ra ọlọ́run ò jẹ́ kó jẹ́ pín
1: rẹ
0: ọfà ọlọ́run á fi òfò
1: rẹ̀ mí
0: ọlọ́run òjò
1: bá
0: ẹgbà ọpẹ gbogbo ẹ̀yin ọmọ
1: ọlọ́run
0: mo kí yín kú
1: oríire
0: mo tún kí yín lẹ́ẹ̀kan
1: sí
0: gbogbo ẹ̀yin ọmọ òjò orí
1: afẹ́fẹ́
0: àkókò tá a tún retí
1: rè
0: tí olúwa tó rán
1: mi
0: sí ọ
1: bí
0: o ṣe ń gbọ́
1: ohùn mi
0: orí òkè ni mo ti ń bá ọ
1: sọ̀rọ̀
0: nítorí wípé mo máa dé sí àárín
1: wọn
0: ní ọjọ́ Thursday
1: láàárọ̀
0: wá gbọ́ mi ọjọ́ òní jẹ́ ọjọ́ tó lápẹẹrẹ
1: láyé mi
0: olúwa ní kí n fi súre
1: fún ọ
0: ó ní kí n gun àwọn orí
1: òkè
0: nítorí
1: rẹ
0: nínú oṣù kẹsàn ìní ni ọjọ́ bíi
1: wòlíì yín
0: olùtọ́pẹ́ ọmọ
1: joseph ogun
0: pè mí ìní ni ọjọ́
1: ìbí wọn
0: ìní ni ọmọ kékeré yẹn wá sáyé
1: ìní
0: la fi mí ta ayé
1: lọ́rẹ́
0: nítorí wípé gbogbo wòlíì ọlọ́run tí òróró ọlọ́run bá ń bẹ
1: lórí wọn prophet of God carrying the anointing of the Lord upon
0: them. Wọ́n jẹ́ oore tí Ọlọ́run fi ń
1: tayé lọ́rẹ̀. There is a goodness given to the world.
0: So ní àìní tó ń gbọ́
1: mi. Today you are listening to me.
0: Àṣẹ ni mo fẹ́
1: pa sáyé o. I want to usher you
0: into your life. Tó bá tí
1: gbọ́ mi rí. If you have not listened to me
0: before. Ẹ̀rí la máa gbé
1: lọ́sẹ̀. You are going to carry testimony
0: this week. Ohun tí Olúwa
1: sọ fún mi ni. But that is what the Lord told
0: me. Pé ní ọ̀sẹ̀
1: yìí. That this week.
0: Ọmọ mi mo fẹ́ fún ọ ní orí àkànṣe
1: mẹ́sàn-án. My child, I want to give you a special
0: miracle. Orí àkànṣe akanse mesan
1: nine special miracle
0: ori akanse mesan so injeri
1: nine special miracle
0: ko si eni to gba Jesus gbo
1: no one that believe Jesus
0: ti o ni dupe lori e
1: I will not give thanks over it
0: tori ki isore to se gbe pamo
1: it is not a goodness you can keep yourself
0: baba mi kilode to fi ri be
1: daddy why is it so
0: ma ba mi bo lale yi o
1: follow me
0: this me ati awon iko oluwa
1: I and the servant
0: a wa ninu irin ajo awe ati adua
1: we are in the journey of fasting and prayer
0: lori re
1: over your life
0: but the ojo Thursday
1: on Thursday
0: ni ma se sokale
1: I'm going to descend
0: toro oluwa wi pe
1: because the Lord said
0: nitori aye awon eniyan
1: because of some people's life
0: oni ki n te ori oke meje
1: he said that you step 7 mountains
0: ki n si ma wa oju
1: and as you seek for his face
0: oun fe fi ebun ojo bi
1: he wants to use the gift of his birthday
0: oun fe fi gbe awon kan dide
1: he wants to use it to
0: write tare si ami
1: se men
0: this agbara to lo ma pa orire
1: aye the power that you slay in your life
0: agbara to wi pe
1: the power that says
0: osu bibi re yi
1: this month of your delivery
0: o mo ni je ki eri re o fara
1: you know allow your testimony
0: iru
1: to share
0: dupe.
1: The kind of hero like that
0: tumura,
1: that will prepare to destroy his
0: ami re da ko fara pa lo na
1: je
0: espari wo ke iba emi ni ojo bi mi
1: today is my birthday
0: o ti ba so fun
1: all I tell you
0: mo wa ninu awe ati adua
1: I'm fasting and prayer
0: lori pe gbogbo awon to ba ti
1: gbo concerning everyone that listening to their life must not remain the same.
0: Ashiri Oluwa
1: ni. It is the secret of the Lord.
0: Ofabiko rere.
1: The arrow of people.
0: Iwo to n gbo mi yo soro.
2: Ofabiko rere.
0: Won tun gbudo botri je mo lowo.
1: They must not destroy this month in your hands.
0: Ofabiko rere
1: lara. Every arrow of people in my life.
0: Be tun fe pa orere mo mi lara.
1: Ofabiko
0: rere.
2: Ino osu.
0: Ba ino jade.
1: Ba ino jade. Ori
0: adua re.
2: Ofa Jesu.
0: Gbadura.
3: pe to ba ti so nkan fun yan pe keyan ma si so o wa sele si sakane mi pe en to je aburo mi gogogogun o complain pa ro hun oya won ni ko lo so spirit pe ko lo se test o no mo loyun mo no ke ngba to de ojo keta o lo si hospital ma to de be mo no loyun 3 months o no dem menstruate okay a ro pe nkan kekere ni ngba to de ma di pe ma logun o te ka wo nkan to lo n fe si lesa bo se pe ni e pe ohun bit ohun dupe lowo olon dupe lowo olon pe kini pada lo so hospital ngba to ma pada debe won ni nibi ti oyun yen wa ibi to wa oda pe ti won ba tete operate won le la emi e lo mo se da duro ni mo se da duro ni mo so pe ase bi mo ni ko lo so hospital la se so logun ni ah mo ni won wo ki se fi be yen le bo ibe si ni sukun ni yen ah anti mi se ma lo si church ni te n lo yen ah mo ni gba lo ese won pe mo lo si church ngba to n so nkan fun e to gbo mo se fe gbe wo n to ma se operation fun niyan won de no ma se surgery na fun mo se nsukun niyan mo se bo se n pe mi niyan ba mi gbadura mo se koju sibi ti ona ti ma n gba wa si church niyan mo wa so pe olorun iwo ni olorun atundoro tawo eyan ma n jeri nipa ise emi na wa fe ni eri lori lady pe lady yi ogudo ku pe ninu anu e ba mi ra lady yi pada pe ko ba mi dari ese eji mo dupe lowo olorun wipe won se kini yen tan ti lady yen kuro ri damu ti o si wahala kokokokun mo gbe olorun ori oke igba wipe o je wa agbara e ninu aye mi ije ope mi re
4: second chronicle 2020
2: second chronicle 2020
4: ki lo so e gba oluwa gbo
2: believe the lord
4: say yi mule
2: shall be established
4: e gba wa wo ni e
2: believe the prophet
4: e yo se re
2: shall be
4: proper beni o nje to ku lowo opo yen igba to fi bowo ori olodumare o to ye ko je lojo kan odun meta bo o lo fi gbadun e iwo na to ba ta olorun lo re e bo bedere wa indicate e pe birthday gift yi gbogbo eyi ta le se rubo ojo bi mi latoni pastor the same account e fun won ni account number pe baba ẹkú ṣẹ́ olúwa odidi ọdún kan
2: lọ́nà
4: bá jẹ ṣẹ́ lóore
2: yìí ẹni ọ̀rọ̀
4: 10,000
2: ìṣọ̀rọ̀
4: 50,000
2: ìṣọ̀rọ̀ as God
4: bá ṣe dá aṣọ
2: mo
4: gbẹ̀ yín tí ẹ̀fẹ́ tí máa jẹ̀mú ẹ̀
2: kó
4: gbẹ̀ yín dìde ó lẹ́ máa ṣe ìrúbọ yẹn ìrúbọ ọjọ́ bí yín
2: mo
4: ta yín lọ́rí ọjọ́ bí
2: ó
4: ní ta mí lọ́rẹ̀ ọjọ́ bí kí ọlọ́run tó rọ mi rí jẹ́ kó má dá ìlọ́pọ̀ padà fún ẹ fún wọn ní àkáǹtì nọ́mbà kí ìṣúre fún
5: àkáǹtì nọ́mbà
2: account number
5: Echo Bank
2: Echo Bank
5: Echo Bank
2: Echo Bank
5: 3510091 41 Recreational Apostolic Muscular Church Union Bank
2: Union Bank
5: 01 59 72 13 50 Joseph Oluwatope Israel Awọn rabani soro wa 0706 60 50 44 47 0706 60 50 44 47 0708 159
6: All day, every day, till payday.
5: 6795 14 0815 9 67 95 14 Tabi 0700 69 41 34 74 0700 69 41 34 74 WhatsApp number
2: ẹ
5: máa lò fún àtẹ̀jíṣẹ́ yálà fún ẹ̀rí
2: yín
5: tàbí ẹ̀bẹ̀ àdúrà àwọn bàbá ló máa dá yín lé òun ní 091 63 57 27 75 Facebook page wa Instagram wa YouTube channel wa TikTok wa Prophet Olutope Israel orúkọ ilé ìjọsìn wa ní Atundala Apostolic Church Ológo jùlọ
2: AKA
5: Latter Glory ó wà ní Surajo
2: Street
5: Ìkọlá Dúsì
2: Road
5: Ẹlẹ́yin Bus Stop Ìpájà Lagos
4: gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ta mí lọ́rẹ̀ ọjọ́
2: bí
4: mo gbàdúrà fún
2: ọ
4: ní orúkọ
2: Jésù
4: wọ́n máa ta ọ́ lọ́rẹ̀
5: ìrànlọ́wọ́ mi Jésù
4: ìwọ náà gbogbo ẹ̀yin tí ẹ ta mí lọ́rẹ̀
2: yìí bẹ́ẹ̀
4: sí ni ọjọ́ ayọ̀
2: mo
4: lo ìrúbọ rẹ tó
2: ta lórí ọ̀rọ̀
4: ní orúkọ Jésù
2: olùgbàlà
4: olúwa kó ra ọjọ́ ayọ̀
5: fún mi Jésù
4: gbogbo tó ti bèrè inú àdúrà
2: èyí
4: tí ó ti ṣe bí ọlọ́lá Súnémù
2: bó
4: ṣe bọ́ Èlíṣà ọlọ́run sì lo orúbọ
2: rẹ̀
4: láti sún ẹ̀gàn ọjọ́ pípẹ́ rẹ̀
2: dógò gbogbo
4: tó jẹ́ bí ẹ̀gàn rẹ̀
2: tó
4: ta mí lọ́rẹ̀
2: ọjọ́
4: bí yìí mo lu ọrẹ rẹ yìí olúwa kò fi sún ẹ̀gàn rẹ̀ dógò
5: fọ́lá
4: ọ̀nà àbáyọ fún ọ
2: wọn
4: náà máa rọ́jú ayọ̀
5: mi Jésù
4: wà á lẹ̀rí àdúrà
5: mi Jésù olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù
2: àmì
5: wọn ní olùdókòwò ọmọ ọdún sẹ́gun
2: pé mi
5: olùgbòlọ́wọ́
2: olùgbòlọ́wọ́
5: ọmọ àlùkò
2: dáadáa.

0: Ọlọ́run ló kí ọrùn.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Wòlíì Ọláre Wọ́jú Bankole láti inú ìjọ Christ World Gospel Ministry. A kú oṣù tuntun, a kú oṣù oríire, a kú oṣù àṣeyọrí, a kú oṣù àṣeyè. Oṣù bàbà bàná pé, bọ̀ kàkà kó yẹ kó jẹ́ fún ibi fún ìwọ yóò jà sí ire.
1: Amen.
0: Oṣù tá a wọ̀ yìí, a tù ọ lára.
1: Amen.
0: Fọkànbalẹ̀ kò sí tó má bẹ̀rù ẹnìtè. September yìí, October, November and December. Bàbà gbogbo ọdún ni gbogbo èèyàn máa ń bẹ̀rù àwọn oṣù wọ̀nyí torí àwọn occurrences gbogbo tó máa ń ṣẹlẹ̀. Occurrences wọ̀nyí ló máa ń bẹ̀rù àwọn èèyàn. Ṣùgbọ́n tẹ̀mí gbàgbọ́ ni wípé Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá pe orúkọ Olúwa òun la ó gbàlà. Níbi kíbi tó ti ń gbọ́ mi nínú oṣù tuntun yìí, oṣù yìí wà á rí tiẹ̀ ṣe.
1: Amen.
0: Oṣù yìí ọ̀nà àlà fún ẹ.
1: Amen.
0: Oṣù yìí wà á rí ìrànlọ́wọ́.
1: Amen.
0: Oṣù yìí Ọlọ́run á ṣe tiẹ̀ dáadáa.
1: Amen.
0: Oṣù ìrànlọ́wọ́ Ọlọ́run pé oṣù September kì í ṣogun ogun, kì í ṣogun ìjà, oṣù ìrànlọ́wọ́ ni. Gbogbo ayé ẹni tó nídìí ìrànlọ́wọ́, gbogbo iṣẹ́ ẹni tó nídìí ìrànlọ́wọ́, gbogbo àyàn mẹ́rin tó nídìí ìrànlọ́wọ́ nínú oṣù wa rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà.
1: Amen.
0: Psalm 121 verse 1 and 2 kí ló sọ.
1: Èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni.
0: Èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni.
1: Níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá?
0: Níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá?
1: Ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ Olúwa wá.
0: Ìrànlọ́wọ́ mi yóò tọdọ Olúwa wá.
1: Tí ó dá ọ̀run
0: ayé. Ìrànlọ́wọ́ tó kọjá ojú orí rẹ̀ lórúkọ Jésù. Nínú oṣù September tó bá ṣe àmì kó dìde fún ọ.
1: Amen.
0: Mo gbàdúrà September òmìnira oṣù yìí kò ní gbé ọmi.
1: Amen.
0: Ó tọrọ Ọlọ́run sọ fún wa ni wípé oṣù September oṣù ìrànlọ́wọ́ ni. Gbogbo ayé ẹni tó fẹ́ ìrànlọ́wọ́ tó bá ṣá lè gbé ẹ̀kẹ́ lé Ọlọ́run. Ìrànlọ́wọ́ méje ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run á ṣe ní oṣù yìí. Gbogbo èyí tẹ nídìí ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ fáínáǹsì yín. Gbogbo èyí tẹ nídìí ìrànlọ́wọ́ lórí àti ìrànlọ́wọ́ òyìnbó yín. Gbogbo èyí tẹ nídìí ìrànlọ́wọ́ lórí ọ̀nà yín. Lórúkọ Jésù ti Nasareti, ìrànlọ́wọ́ yẹn kó dìde fún yín.
1: Amen.
0: Mo ní kó dìde fún yín.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Ayé ẹni tó bá rí ìrànlọ́wọ́ gbà, ayé ẹni yẹn máa sún síwájú. Ìrìn tó yẹ kéèyàn fi 50 years rìn, téèyàn bá rí ìrànlọ́wọ́ Ọlọ́run, èèyàn á rìn ní oṣù mẹ́ta. Ibi téèyàn bá rí ìrànlọ́wọ́ gbàdé, ibẹ̀ láyé ẹ̀ máa ń gbé ọdún máa ń dáadé. Ohun tó bá jẹ́ kí inú mi dùn wípé ìrànlọ́wọ́ lè tí mo ń sọ nípa ẹ̀ kí iṣẹ́ tèèyàn. Ìrànlọ́wọ́ Ọlọ́run ó máa ń supersede gbogbo ìrànlọ́wọ́ ènìyàn. Bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ wà, èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò tọ̀dọ̀ Ọlọ́run tó dá ọ̀run ayé wá. Bí Olúwa ti wà, Ọlọ́run tó dá ọ̀run ayé kò ní kọ ẹ̀ sílẹ̀.
1: Amen.
0: Ìrànlọ́wọ́ ńlá kò dìde fún ọ.
1: Amen.
0: Bóyá gbà á.
1: Amen.
0: Sọ pé bàbá nínú oṣù yìí.
1: Bàbá nínú oṣù yìí.
0: Mi ò gbọ́ dáadáa.
1: Bàbá nínú oṣù yìí.
0: Mi ò gbọ́ dáadáa.
1: Bàbá nínú oṣù yìí.
0: Dídé ìrànlọ́wọ́ fún mi.
1: Dídé ìrànlọ́wọ́ fún mi.
0: Àdúrà.
1: Lórúkọ Jẹ́.
0: Bàbá nínú oṣù
1: yìí. Bàbá
0: nínú oṣù yìí. Bàbá
1: nínú oṣù yìí.
0: Olúwa dídé ìrànlọ́wọ́ fún mi. Olúwa nínú oṣù September yìí. Olúwa dídé ìrànlọ́wọ́ fún mi. Olúwa nínú oṣù September yìí. Olúwa dídé ìrànlọ́wọ́ fún mi. Olúwa nínú oṣù September yìí. Olúwa dídé ìrànlọ́wọ́ fún mi. Olúwa nínú oṣù September yìí. Olúwa dídé ìrànlọ́wọ́ fún mi. Olúwa nínú oṣù September yìí. Olúwa dídé ìrànlọ́wọ́ fún mi. Jésù Olúwa wa.
1: Amen.
0: Sọ pé September.
1: September.
0: Òmìnira tó wà níbẹ̀.
1: Òmìnira tó wà níbẹ̀.
0: Tẹ̀lé ma fún ọgọ́ mi.
1: Tẹ̀lé ma fún ọgọ́ mi.
0: A gbọ́ fún Jésù àdúrà.
1: Ní orúkọ Jésù.
0: Jésù Olúwa wa.
1: Amen.
0: Ó ní September yìí.
1: Ní September.
0: Olúwa gbé lati la osu ija
1: ode
0: mo dagbara
1: lati
0: la odun ija
1: ori
0: mi o ni gbagode
1: o
0: fa yo ni pa mi
1: ipo
0: yo ni pa mi
1: ipo
0: yo ni pa
1: mi

0: mi.
1: Ìyá mi lẹ́nu.
0: Ìyá mi lẹ́nu.
1: Nínú oṣù yìí.
0: Nínú oṣù yìí.
1: Sẹ́ni ọwọ́ rẹ.
0: Bóyá ní ọwọ́ rẹ. Olúwa jẹ́. Ẹ̀mí mọ̀ o.
2: Bàbá
0: o. Ọlọ́run náà o. Nínú oṣù yìí.
2: Olúwa jẹ́ mi.
0: Bàbá jẹ́ mi.
2: Bàbá jẹ́ mi.
0: Olúwa ọlọ́run mi. Ọlọ́run náà
2: lọ sí mi.
1: On the 6th, all round prosperity, all round thanksgiving service, 3-in-1 ni ojo Sunday. Oh ma lagbara ibi kidi to ba tin bo ma pe awon number yi pe sa ba mo se ma debe eyin ta ti ro ti igba e wa gba o e pe awon number yi fun o
2: 0-8-1-0-9-1-5-8-9-9-4-6-9-6 or 0-8-1-3-2-3-8-9-4-1-5 0-8-1-3-2-3-8-9-4-1-5

0: tí mi ò ní gbà láyé.
1: Ìrànlọ́wọ́ tí mi ò ní gbà láyé.
0: Nínú oṣù Sẹ̀tẹ́mbà yóò.
1: Nínú oṣù Sẹ̀tẹ́mbà yóò.
0: Wọ́n mi rí o.
1: Wọ́n mi rí o.
0: Ẹ ṣàdúrà.
1: Orúkọ Jésù. Ẹ mi nínú. Ìrànlọ́wọ́ tí mi ò ní gbà láyé. Nínú oṣù Sẹ̀tẹ́mbà yóò. Wọ́n mi rí o. Emi gba ọdún agbọ́gbọ́ wà ní tiẹ̀ ṣe. Amen.
0: Ẹ sọ pé

0: 0915899 4696 or 081-3238-9415 081-3238-9415.
1: Ẹ máa gbé àwọn nọ́mbà yẹn, ẹ̀yin 300 ẹ bẹ̀rẹ̀ títí tí màá fi gbé àwọn nọ́mbà yìí. Pé bàbá báwo la ṣe máa débẹ̀? Ìrànlọ́wọ́ tó kọjá ọjọ́ orí rẹ kó dìde fún ọ. Nínú oṣù tuntun yìí, gbogbo ẹ̀yin tẹ̀ náwó sí ìbè yìí lórúkọ Jésù kẹ́ rí ìyanu Ọlọ́run. Kò rí ìyanu Ọlọ́run. Kí ọkàn rẹ jẹ balẹ̀. O ní ṣe lásán. O ní ṣe lásán. Sọ pé bàbá.
0: Bàbá.
1: Olúwa dá mi lọ́la lóṣù yìí.
0: Olúwa dá mi lọ́la lóṣù yìí.
1: Sọ pé bàbá.
0: Bàbá.
1: Ní oṣù yìí.
0: Ní oṣù yìí.
1: Dá mi lọ́la.
0: Dá mi lọ́la.
1: Ẹ gbàdúrà.
0: Olúwa jẹ́.
1: Ẹ̀yin tí a gba Olúwa gbọ́ fún nǹkan tó wà very important tó dẹ̀ fẹ́ rí ìwà láyé ọ̀nà nínú ayé rẹ̀. Mo fẹ́ kó ṣe ọrẹ 1000 gbogbo èèyàn ẹ ṣe ọrẹ 1000 ó lè jù bẹ́ẹ̀ lọ, ó lè jẹ́ ìdá mẹ́wàá rẹ. Ìwọ tí ọkàn rẹ mọ̀rọ̀ mọ́ àdúrà yìí gbogbo èèyàn tó gbọ́ omi ẹ ṣe sínú àkáǹtì yìí gbogbo èèyàn tó gbọ́ omi.
0: 0031-79-52-19 Access Bank. Access Bank. Orúkọ tó bá wà bẹ́ẹ̀ ni Ọlọ́run ìrọ́jú bá kọ́lé.
1: Gbogbo ẹyin tẹ ṣe ṣá yìí ọ̀nà yóò là fún yín.
0: Amen.
1: Access Bank ni o, Access Bank. Ọlọ́run ìrọ́jú bá kọ́lé ló wà lórúkọ orí orúkọ náà. Is 0031-79-52-19 Access Bank.
2: 0031795219. Ẹ máa ń pe àwọn nọ́mbà yìí nísìnyìí bàbá báwo bá ti ń ṣe é máa pè kí n máa sọ̀rọ̀ àṣẹ sí ayé rẹ nínú oṣù tuntun yìí. Ẹ pe àwọn nọ́mbà yẹn fún ọ.
0: 0915899 4696 0915899 4696 or 081-32-38-9415 081-32-38-9415.
2: Ọ̀nà tí ó là fún ẹni kẹ́ni nílé yín ni kò là fún ọ. In the name of Jesus.
0: Bẹ́ẹ̀
2: ni oṣù yìí o.
0: Alájà. Alájà.
2: Ọdún yìí o.
0: Ọdún yìí o.
2: Alájà.
0: Alájà.
2: Tọmọtọmọ.
0: Tọmọtọmọ.
2: Mo ní gbé mi sí.
0: Mo ní gbé mi sí.
2: Mi ò ní ìrìn ìyá o.
0: Mo ní ìrìn ìyá o.
2: Ẹ gbàdúrà bẹ́ẹ̀.
0: Olúmọdé.
2: Don't get that off. Happy New Month. Hallelujah.
0: Amen.
2: God bless you.

0: Ago mẹ́ta
1: to 3 a.m.
0: O tẹ̀lé ní 4.
1: We can zero
0: the ball. Torí 1-on-1 ni
1: o.
0: Ní last year.
1: Last year.
0: Wọ́n kó àwọn aláìsàn wa.
1: They brought many sick people.
0: Àwọn tó fẹ́ẹ̀lì rí.
1: Those that are
0: failed. Àwọn tí ayé dọ̀nà
1: wọn. Those that are scattered.
0: Wọ́n wá láti every angle.
1: They came from everywhere.
0: Gbogbo wọn lọ̀nà wọn
1: lọ. All of them.
0: So ti ọdún yìí.
1: This year.
0: O kọjá bó ṣe o.
1: If you don't take.
0: I'm going to be expecting.
1: Màá bá rẹ
0: ti ẹ. Ní alẹ́ yìí.
1: Tonight.
0: Òní ni o.
1: Today's day.
0: Kan lọ́dún ni.
1: Once yearly.
0: Ìpàdé ìbáyì.
1: This program.
0: Pé 21 years.
1: That 21 years.
0: 30 months ṣe wá
1: tún náà. That
0: have
1: been doing it.
0: Ah.
1: My brother,
0: ti Ọlọ́run ò bá nílò ẹ̀ mbẹ̀.
1: If God doesn't need
0: you, oh, ni gbọ́ mi o.
1: You will hear me.
0: Mo gbàdúrà.
1: I pray.
0: Gbogbo ìjì.
1: Every storm.
0: Táyẹ̀ fi ń jà ọ́.
1: That day is not my
0: day. Ódàkẹ́jẹ́.
1: Amen.
0: Ódàkẹ́jẹ́.
1: Amen.
0: Ódàkẹ́jẹ́.
1: Amen.
0: Ódàkẹ́jẹ́.
1: Amen.
0: Ódàkẹ́jẹ́.
1: Amen.
0: Ódàkẹ́jẹ́.
1: Amen.
0: Ódàkẹ́jẹ́.
1: Amen.
0: Ẹyin tẹ́ friend yìí.
1: This reference.
0: Ẹjẹ̀ ń gbọ́ ti ẹ̀.
1: Let me hear from you.
0: Ó ní kankan bá wa sọ.
1: He has to say.
0: He's a reverend in Anglican church.
1: Hallelujah.
2: To the glory of God. Ipò gbogbo àti mọ̀ pé àwọn Anglican àwọn tó bá wà ń bí kì í máa ń ní ìgbàgbọ́ much about
1: believing
2: in minister. So ìyàwó mi máa ń gbọ́ programu bàbá àárọ̀ alẹ́ ká tó sùn ìgbà míì máa pre ten d bẹni pé bóyá mi gbọ́ máa wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì dádì ẹ mọ́ gbọ́ bàbá orí òkè ògo ti tún fẹ́ bẹ̀rẹ̀ mo wá wò mo dẹ̀ ń face àwọn challenges tó ní agbára gan ẹ̀gbọ́n mi àgbà pátápátá pastor náà ni dáàdì wá ṣe in Anglican church tán fi ṣaláìsí wọn ò rí ògo lò ẹ̀gbọ́n wa àgbà kí nìyẹn ti mú ẹ̀gbọ́n mi méjì tó tún tẹ̀lé wọn ẹ̀mí nọmba 4 àwọn méjì yẹn náà ti kú so kí nìyẹn o wá sọ pé ìwọ ọkùnrin no mo ṣáà ń pray àwọn ọlọ́run fún mi ní ẹ̀bùn prophecy and then in Anglican àti yí àwọn bàbá orí afẹ́fẹ́ láwà so kí nìyẹn create a lot of controversies and so on. So ọlọ́run dẹ̀ lómi fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà díẹ̀ díẹ̀ ara ẹni tó ti wà ní outside country but wọ́n gbàgbé mi nígbà kan dọ̀ọ́ so ọjọ́ yẹn bàbá wa sọ pé bó tiẹ̀ jẹ́ 1,000 naira ìyàwó mi wa sọ pé òun dẹ̀ fẹ́ transfer ó lóun mọ bóun ṣe mọ transfer sí bàbá wí pé àkáǹtì kò lè transfer ń bẹ̀ ó sọ mo ṣe bẹ́ẹ̀ tí ò gbọ́ mo kàn mú 1,000 ni mo wo àkáǹtì mi lọ́jọ́ yẹn mo ṣẹ̀ lo àwọn owó kò sówó lọ́wọ́ mi ó kú 4,000 mo wá ní kí tiẹ̀ trust bí mo ṣe transfer 1,000 naira nìyẹn ẹni tí ò pè mí láti ìgbà tó ti lọ sí UK yẹn mo máa ń text message sí nígbà tó yá ó wá reply mi ní the following day 1,000 mo transfer ó wá ní I'm very sorry ó lóun lost the contact mi ó ní kí n má bínú ó forward 20,000 sí mi sọ fún ìyá yẹn mo kọ́kọ́ dákẹ́
0: sọ fún ìyàwó
2: yín mi ti sọ fún dádì mo padà sọ sà ọkọ mo wá wò pé kí ló ń ṣẹlẹ̀ then ogun yẹn mo wá sọ pé egun ìran ni o and I was treating this thing even on Facebook for 4 months about Abraham tí egun yẹn ṣe ja 42 generation nínú bible tí Jésù fi wá break yẹ mo wá sọ pé why tó fi jẹ́ èmi mo ní mo ti ń break yẹ lórí ó ní o tí ì dé ibi tó ti máa break egun yẹn tán mo wá ní where do I go again ṣe bí mo ń lo orí òkè ó ní màá fi wòlíì ẹ̀ hàn bí bẹ́ẹ̀lì tí wọ́n fi anoint mi lélẹ̀ nígbà tán sàmì ro lémi lórí ò ló jẹ́ kí n lọ gbé wá my name is Prince Diẹ president to reverend joseph gbamidele olaṣeyan is written here and I have evidences of my ordination in Anglican church as a priest so bí bẹ́ẹ̀lì yẹn lélẹ̀ orí òkè ni mo wà yìí tí n bá parọ́ ní alẹ́ yẹn mo sùn bí mo ṣe rí bàbá nìyẹn bí mo ṣe láàlá rí bàbá lójú oorun bàbá wá fà mí lọ́wọ́ sókè wọ́n ní wá sórí òkè ògo wọ́n ní ibẹ̀ lóògùn yẹn ti máa ṣẹ́ ní àṣẹwọlẹ̀.
0: Ẹ dìde gbogbo gúdẹ gbé wá.
1: Every party you brought.
0: Ibi ló ti ń ṣẹ̀. Ó ṣẹ̀wọlẹ̀. Ìyípo sọ pé fire.
2: Nǹkan tó wá surprise mi ni pé ogbó àwọn orin tí wọ́n máa ń kọ lórí rédíò yẹn mo máa ń gbọ́bọ̀ mi kọ bí ara sí ní ojú oorun yẹn bíbélì lélẹ̀ẹ́ tí n bá parọ́ mo wá ń kọ àwọn tó wá ọ wá sórí òkè ògo wọ́n padà sílé pẹ̀lú ògo ọlọ́run sáàmù ọmọ òjò ṣẹ̀gàn ayé mi dògo bí mo tilẹ̀ wá lọ́wọ́ orin yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ń kọ láti on 28th of this month on 20 ni mo láàlá yẹn tí mo rí bàbá mo kọ́ nígbà tí mo tún wọkọ̀ tí mo tún ń bọ̀ mi kọ́ orin mi láti ìgbà yẹn ìyàwó ọjọ́ àmọ́ wò mí pé kí ló ń ṣẹlẹ̀ orin yẹn ni àwọn gẹ́lì máa ń fi sí mi lẹ́nu tí mò ń kọ́ ìjẹ́ mẹ́lòmíì tó wà ní south africa tó rọ́ máa ń gbàgbé wa wọ́n ṣe fún bàbá mi látàwọn aṣíwájú mi bi yen na se message mi niyan oni whatsapp ti tell olo ti baje bo je tu forward owo si mi niyan ni instantly mo kan type with abi wa mo transfer I see account omo loju Jesu First Bank tori e ko ni mo kokko se ta la kokko yen si ni mo je tu ah ki lo sele pelu ngba ti mo gbo ohun baba ti mo so pe ma wa sori oke ogo ona de bere si nsi ah I want to say this. Prophet Sam Adebayo Ojo is a prophet of unparalleled class.
0: Hallelujah! Bi mo ti le wa lowo ofo. Dem pada si le pelu ogo. Olorun Samu omo Ojo. Kameta lo benu testimony.
1: Did it see this testimony?
0: Ti mo ko eko lara.
1: That I learned from.
0: Gbogbo eyan lo ni woli.
1: Everybody has a problem.
0: On sojo ma gbo mi
1: bayi. Are you hearing me now?
0: Ni ko lo nfe lo mi fun.
1: God want to be me.
0: Ni woli kan.
1: Among the prophets.
0: Ni gbogbo egun ti ma npa.
1: Every case will be destroyed.
0: Number two.
1: Ikeji.
0: Baba yi.
1: This man.
0: Oru ebo
1: ayan. He must sacrifice.
0: Sorry every first day of the month.
1: Gbogbo ojo kini osu.
0: Gbogbo eni ti ba nbe ni agbaye.
1: Anyone in this world.
0: Mo woli authority.
1: No prophet authority.
0: They
1: know we enter to come
0: last is silk was to
1: open up a new
0: life.
1: This one can stand
0: everybody.
1: Young and old.
0: Osu Kesey.
1: Month of September.
0: Enter
1: to covenant of redemption.
0: Some
1: are praying.
0: Adua yo tete gba.
1: The blood did not stand
0: by. Why? Ota won rubo.
1: Their enemy makes
0: a wise.
1: But they are only praying.
0: Ti o ba ti fe wo pepe irapada.
1: You want to go to altar of redemption.
0: Bank kankan.
1: You need to give
0: somebody come along. Latori anybody say by
1: if you go back this
0: will
1: not live here today.
0: So
1: but between today,
0: see your job messan
1: till 9 days.
0: Father, to one
1: way, a new transformation.
0: Oh, my word,
1: amen.
0: Come your way,
1: say Rupa Kalawa.
0: We are making the presence of the mountain.
1: Body cosmetic,
0: everybody a bag of cement.
3: 5FM, Instagram, Jordan 105FM Lagos. Listen on the go at www.jordan105FM.
0: Do more than that.